ọjọ́ wẹ́dẹ̀sì ọba tí kò ní pẹ̀kú kò ní jẹ́ kí ẹ̀mí ọmọ wa pin o. Olódùmarè kí làwọn lè wí kí là lè sọ ohun tá a ṣáà lè sọ ni wípé ọlọ́run jọ wá lójú gan ni. Ọjọ́ tá a bá pàdé olódùmarè ní ìta ayé wa ti yí padà. In fact, ó ṣòro láti gbàgbọ́ wípé gbogbo abiyamọ lórí àánú gbàlẹ́ ni. Ọba mi tó ṣe lérí ayọ̀ tó sì tún mu jẹ́ gbogbo ilé pariwo go. Tọ́ba ti gbọ́ tó nǹkan jáde lórí rédíò rẹ tó lè jáde tàṣẹ. Ó yẹ kó ti mọ̀ wípé ẹni tí Jésù ti lẹ́yìn fún iṣẹ́ abiyamọ ló ti wà lórí afẹ́fẹ́ yẹn. Ọba mi aró kẹ́kẹ́ wọn náà láràmì sí gbogbo abiyamọ pasọ fẹ́kẹ́yẹ mọ ni bàbá alábiyamọ ni mò ń jẹ́. Mi ò ní nǹkan méjì tí mo bá ṣe lórí afẹ́fẹ́ lónìí. Ọmọ ara yẹn gangan ni mo fẹ́ gbàdúrà fún. Nítorí ẹtí wo ló ń gbọ́ wípé gbogbo làálà tó ṣe lórí ọmọ padà jà sásán. Nítorí ẹtí wo ló ń gbọ́ wípé gbogbo ẹ̀sùn tó ṣe lórí ọmọ ò padà jèrè rẹ̀. Nítorí báwo ni ká ṣe sọ wípé ọ̀tọ̀ lẹ́ni tó ro kà, ọ̀tọ̀ lẹ́ni tó ń jọkà, ọ̀tọ̀ lẹ́ni tó gúnyán, ọ̀tọ̀ lẹ́ni tó ń jẹyàn, ọ̀tọ̀ lẹ́ni tó kọ ẹbẹ, ọ̀tọ̀ lẹ́ni tó ń kéré oko, ọ̀tọ̀ lẹ́ni tó fi rora rọbí, ọ̀tọ̀ tó wà lẹ́ni tó fi ẹ̀rí jẹ èrè rọbí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹni tó ṣe ẹ̀gúsí ló yẹ kó jẹ ọkà. Jẹun wa ṣe rí kíákíá kí ìran má jẹ̀mú sí àṣẹ tó lò ní jẹun ọmọ. Nítorí òrùn àti òṣùpá dúró ní ajá lónìí, ogun tó lò ní jẹun ọmọ yẹ dákẹ́ jẹ́ lẹ́ni o. Àlọ́ ní jóúnjẹ ọmọ nìkan wàá jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ o. Kò ní koro lẹ́nu rẹ o. Tó bá ń dúró jóúnjẹ ọmọ nínú ìran rẹ wàá dúró jẹ. Ìṣí àwọn ọmọ rẹ yìí yóò padà sojú rẹ. Làálà rẹ lórí àwọn ọmọ yìí ò ní já sásán. Lọ́jọ́ ìnáwó ayọ̀ ọmọ rẹ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe. Ojú kì í pẹ́ sí kí ìsin mọ́là ọ̀ràn máa là fún wa tọmọ rẹ. Pẹ́pẹ́ má dúró jẹun ọmọ ó lana lẹ́ni. Pẹ́pẹ́ má dúró ṣe ìyá àti bàbá ọmọ ó yá lana lẹ́ni. Ìwọ́ tó ṣe làálà lọ́sàn lóru lórí ọmọ ló padà jọrọ rẹ̀. Ọmọ ò ní kẹ̀yìn sí ọ tí ọrọ̀ rẹ̀ bá dé. Ayé ò ní kẹ̀yìn ọmọ rẹ̀ sí ọ. Bọ́ bá pẹ́ mọ́ra lẹ́ẹ̀kan ṣoṣo yóò máa dáhùn lẹ́ẹ̀mejìlá.

0: rẹ máa kọ́ lárán ọ́ ọ̀run rí gbogbo làálàá rẹ láti ẹ̀ní ró yẹ bẹ̀ sí jèrè rẹ̀ bàbá tó ní ayé àti ọ̀run kó bẹ̀ sí rántí rẹ̀ kó rántí ọmọ rẹ̀ iṣẹ́ yín alẹ́rẹ̀ iṣẹ́ yín adìde aráyé ò ní fọmọ bú ọ aráyé ò wá ní fọmọ nà ọ́ lẹ́gbà nígbà tí iṣu ọmọ ìbá jiná ayé ò ní fi làásì gbọ́ ọmọ kọlà sí ọ lójú lójú ayé ọmọ rẹ ò ní káwọ́ lẹ́rìn sọkún màmá ẹni sọ́ra rẹ̀ dí òrìṣà nínú ìran rẹ lórúkọ jésù yóò ṣubú yakata ọmọ ológun ilé ìhóyá máa ṣògo rẹ nìṣó olúwa yóò dojú ti àwọn tó fẹ́ fọmọ dojú ti ọ ayé ò ní dayẹ pẹ̀ sí gàrí ọmọ rẹ tí wọn kì í bá ga nínú ìran rẹ ọmọ tiẹ̀ máa ga láàlà òkùnkùn lórí ọmọ rẹ ó yá olúwa bàjẹ́ ó ní fọmi jí ọmọ ṣó ń jẹjẹ àfi orí ọfẹ dá iṣẹ ìwà àtọmọ rẹ ládé na 44:30 yẹyẹ máa di ayẹyẹ inú lẹyìn sà bọlọ ń wá mi kò ní jẹlẹ lórí àkọ́bí rẹ o ọjọ iwájú ìwà àtọmọ rẹ ò ní bàjẹ́ ọ̀run bínú sí ùsà ọlọ́run ò ní bínú sí ọmọ rẹ o ò ní dájọ ọ̀rọ̀ fọmọ rẹ o nínú ìrìnkèrindò ayé ọmọ rẹ yóò méèkì ẹ ọmọ rẹ máa gòkè olùkọ́ afárá tó jà ìnú ayé ò ní ranjú mọ́mọ́ rẹ o ẹ kú àdásù lórí ọmọ ó dópin lónìí ogun àdájà dópin wàá dọmọ ọlọ́run ó yẹ wọnú májẹ̀mú ìyanu tuntun ó ní rọ́gùn àbí kú àgbà lórí ọmọ o nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí kankan yóò ní ají fẹ̀rẹ̀sẹ́ẹ̀bù kó ọ̀run sílẹ̀ fún wa tọmọ rẹ ojúlówó ọmọ rẹ yóò sọ̀rọ̀ sókè ọmọ rẹ máa jáwé borí ọmọ rẹ ò ní fọwọ́ talẹ̀ ọmọ yóò ní tọrọ jẹ o ogun ìdílé yín máa yọ orísun ogun gbogbo tí ń ṣe èṣù kò ní wọnú ilé yín o ìràkìtà ọdọ́là àtijọ́ àti mú kò ní ṣòro fáwọn ọmọ yín wàá borí tọmọtọmọ ìsá ò ní jìyà láyé o àdágbé àdásọ ọdọ́pin inú ayé rẹ o bọ̀dá yìí ò ní ṣẹṣẹ gbé o owó ló jẹ́ ìlú fẹ́mi lóye ò ní wọ́n owó ti tọmọtọmọ ò ní fíìlì fọ́ọ̀m 50-50 lórí àwọn ọmọ rẹ o yóò ná kígbe nínú ìpẹ́jú lórúkọ jésù olúwa yóò gbà wọ́n náà lẹ́ni o ò ní rọ́gùn ẹ̀sán lọ́jọ́ nínú lẹ́yìn tọmọtọmọ àrìnàkò eré o àkòyà ibi o ọmọ rẹ máa wọ ìyá ìrànù dúró ṣíṣí wàá kọrin hallelujah tọmọtọmọ o ọmọ.
1: Listen now and turn up.
2: Follow us on social media. Follow us on social media. Facebook, Jordan 1.
0: On
2: 105.5 FM. Twitter,
0: Jordan. Jordan 7 ireti rẹ kò ní já sásán ó ní rọ́gùn ẹfọwọ́ wọnú lórí ọmọ o gbádùn gbàdùn kò ní gbowó àgbàdo lọ́wọ́ ọmọ rẹ o ẹni tó ti yọ sókè yóò ran ọmọ rẹ lọ́wọ́ sókè wọ́n yayọ ìṣẹ́gun lórí àwọn ọmọ rẹ o òkùn kò ní bọ́mọ rẹ wí ìtara yí padà tọmọtọmọ àgbàrá òjò kì í jọkọ́ bójú wẹ̀yìn ogun ayé rẹ kò ní bójú wẹ̀yìn láéláé ọba mi agbẹni sókè yóò gbé ọ sókè tọmọtọmọ o ọba mi agbẹni gan yóò padà gbé ọgà àgbàlagbà àlàyé lórí ìtẹ́ kò ní fi ọ sílẹ̀ o olórí aládé gbogbo kò ní jẹ́ kó jìyà tọmọtọmọ ayé ò ní sún ọmọ rẹ kọ ògiri o ọba mi araba ríbítí kò ní jẹ́ kó run ọmọ rẹ wọ lójijì gbogbo ìyẹn bí yẹn máa gbáyé lójú ìnáwó ayọ ọmọ yín ẹ dúró gba ire yín o jésù olúwa wa ẹnjìníà olẹ́ríkà tó jáde ní kọ́lá lánàá èmi gan modélé san bá àwọn ará àlégbé sókè.
3: Sátani gbógun lórí bísíǹsì bí tẹ́pẹ́ bísíǹsì mi rọ́ dàn pátápátá mo di ẹni tí mo rí ṣe mo di ẹni tí ò ní ìkọ̀ọ̀kọ̀ mo tẹ́ pé ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tẹ́ tí bá ń lọ báyìí màá máa ronú màá máa sun ẹkún bọ̀ sí mo dúpẹ́ lọ pé ọlọ́run ro àwọn ọmọ mi àti ọkọ ọmọ mi láti ràn mí lọ́wọ́ láti fún mi lówó tó tówó láti bẹ̀rẹ̀ bísíǹsì mi ìpàgà 600,000.
4: Wọ́n fún yín lówó, ọmọ yín fún yín ní 600. Àṣẹ jáde sí màmá yẹn ká tó rílẹ̀ ìní kó tó ṣú àwọn ọmọ rẹ wọ́n á transfer owó.
3: Ẹlẹ́ẹ̀kejì ni pé ọkọ ọmọ mi tó wà nídàálẹ̀ ìlú Rob. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kò ní ìwé ìgbèrú láti ọdún karùn-ún tó ti wà ń bẹ̀. Ọlọ́run bá mi fún ní ìwé ìgbèrú yẹn.
4: Ó ti gbà lẹ́yìn sísan bẹ̀rẹ̀ látún gbà ìwé ìgbèrú.
3: Bẹ́ẹ̀ni lẹ́yìn ìgbà tó gbà yẹn mo bẹ Ọlọ́run lódò Ọlọ́run bá mi pèsè iṣẹ́ gidi Ọlọ́run bá mi pèsè fún wọ́n dẹ̀ fún ní ilé.
4: Ọfunilé
3: ilé tó mọ̀ máa gbé
4: nílò òyìnbó.
3: Bẹ́ẹ̀ni so yẹn sún dúró bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ọkọ mi náà iṣẹ́ wọn mì tí ó sì jẹ́ mo dúpẹ́ pé Ọlọ́run bá mi pèsè iṣẹ́ Ọlọ́run dá iṣẹ́ wọn padà fún wọn.
4: Ọlọ́run tó dá iṣẹ́ ọkọ yín padà.
0: Ẹ̀yin ará Ifọ̀ àti agbègbè rẹ̀ iṣẹ́ wòlíì kan yín náà ní ọ̀la mi ò ráyè wá ní ọ̀sẹ̀ tó kọjá tí ọ̀la yìí máa ní agbára.

0: Special assignment, special duty ni tola yi. Ma deri wupe mo je edoju ami. Emi pelu re mo wupe ati wo ilaje odun yi. Igbale ti emi mo ni ka fi gba ile ati shop fun ilaje odun yi. Gbogbo eyan lo ma mu wa ni ola fun anointing. Omi okuta ti gbadura si mo gbe ti yin na bo. Bole ni bosu bosop to wa ni fo ni ogun se. Ni bosop ya so fun alokada kan gbe lo si church amo fakeye. Ago mẹ́sàn ni o wà á rí re gbà. Ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀ní lọ́jọ́ àánú ó ní ọ̀rẹ́ kan tí gbogbo ènìyàn máa dá ní ẹ̀ní. Tó o bá ti ń da àdúrà kan ṣoṣo náà ní kò gbà. Wọ́n ní ọlọ́run o. Níwọ̀n ìgbà tí ìran àwọn Abraham rí àánú gbà. Èmi àti àwọn ìran tèmi náà gbọ́dọ̀ rí àánú gbà. Àdúrà tó jinlẹ̀ ni o nítorí pé ó ṣiṣẹ́ láti ìran dé ìran. Rí wípé o gbàdúrà yẹn o. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. Bólúwa bá ṣe ràn án lọ́wọ́ tó ni. Àánú tó ṣòro gbàgbọ́ àánú abàmì ó yá kó bẹ ìwà àtọmọ rẹ wò. Gbogbo ìlú ló ti gbọ́ sí bàbá màmá. Gbogbo orílẹ̀-èdè ló ti múra lẹ̀. Nítorí ìpàdé abàmì tó fẹ́ ṣẹlẹ̀ ní August. Níbi tí májẹ̀mú mímọ́ yóò ti máa ba májẹ̀mú òkùnkùn jẹ́. Níbi tí àwọn àjẹ̀mọ́ tó ti sùn wọra yóò ti máa jí. Níbi tí àwọn abiyamọ tí wọ́n ti rò pé wípé kò lè jẹ́ wọn ọmọ yóò ti máa jẹ́. Tó bẹ́ẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀ ìsọjí àgbáyé ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ ní August 2. Ètò ti lọ lórí rẹ̀ bìbà. Ojoojúmọ́ làwọn kọmi tí ń jókòó ti tó rí rẹ̀. Ìpàdé ọjọ́ márùn-ún gbáko ni tó gbé iná dání. Aago kan ọ̀sán láti máa bẹ̀rẹ̀. Ẹnìkan wò wípé aago kan ọ̀sán kẹ̀. Èmi sọ wípé ìsọjí àbàmì ni sẹ́. Àwọn ìsọjí tó jẹ́ wípé ẹ̀kọ̀ọ̀kan ló máa ń ṣẹlẹ̀ lọ́dún. Ìsọjí yẹn láwa ṣe wọnú bẹ́ẹ̀dẹ̀ wòlíì tó ń gbọ́ yìí. Òróró májẹ̀mú ọjọ́ ìbí ẹyọ kọ̀ọ̀kan nẹ́nìkan fún abiyamọ kọ̀ọ̀kan. Rẹ́ẹ̀sì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ná ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn. Ìgbà yẹn làwọn mọ́ máa wọlé skul ìwé méjì tán fẹ́ lò wọ́n mọ́ máa mú lé wọn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́. Ọlọ́run bàbá alábìyamọ o.
1: Ààyè ló wà.
2: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
3: From Lagos, this is Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with a voice for

0: ayọ̀ tẹ̀mí. Olúwo ṣe o,
1: ọ̀yọ̀
0: pẹ́ o. Bàbá ọmọ mi mímọ́, mà yé dálé kàdáwà. O dá mi sí di àkókò ìròyìn ayọ̀ tẹ̀mí. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Jésù Olúwa wa, ìwọ ni mo ń gbàdúrà
1: fún.
0: Ní irú àkókò bí èyí, ní tuntun, ó sọ ìròyìn ayọ̀. Ẹ ń lọ sínú àdúrà, wọ́n rán mi sí
1: Ọlọ́ni.
0: Ìwọ kò ṣeéṣe tó ń bá mi sùn, tó ń bá mi jí.
1: Lápẹ́
0: agbára Ọlọ́run lónìí, ó yá jáde lára. Ó yá dúró. Gbogbo tó pè ní kò ṣeéṣe tó bá mi sùn, bá mi jí. Jáde! Yesu Olúwa wa, bí ọwọ́ ọ̀tún ẹlé àyà, mo pàṣẹ. Gbogbo tó pè ní kò ṣeéṣe tó fi ayé ẹ̀ ṣẹlẹ̀, iná jó
1: lónìí.
0: Iná jó
1: lónìí.
0: Iná jó
1: lónìí.
0: Bí ọwọ́ ọ̀tún lé orí, sọ pé mo gba òróró ìṣẹ́gun. Mo gba òróró ìròyìn
1: ayọ̀.
0: Ayé mi gba ìròyìn ayọ̀. Iṣẹ́ mi gba ìròyìn ayọ̀. Ṣé àmì ní oṣù keje, nígbà tí ọkọ̀ gúnlẹ̀, ìrìn àjò tuntun bẹ̀rẹ̀ fún Noah àti àwọn ọmọ rẹ̀. Mo gbọ́ wọn lẹ́dà pé oṣù mọ̀rẹ̀ tó yọ lókè yìí, ògo púpọ̀ ni o. Ó ní gbogbo ọmọ ológo lágbàáyé. Wòlíì, mo fún ọ ní assignment
1: mẹ́ta
0: fún gbogbo wọn. Assignment àkọ́kọ́, ó ní kí wọ́n ní òróró. Assignment kejì, ó ní kí ẹni
1: white handkerchief.
0: Assignment kẹta, wọ́n ní kó o ní bíbélì tuntun. Ó gbọ́dọ̀ jẹ́ funfun. Ẹni tí Ọlọ́run bá bless, ẹ lọ wà. Ó ní rísí o. Mẹ́ra gàdúlìza nínú Psalm
1: 92
0: ní verse number 10. Ẹ̀ka Bíbélì, Psalm 92, verse 10.
1: Ṣùgbọ́n, ìwọ mi ni ìwọ gbéga.
0: Ló gbéga.
1: Bí ti àgbọ̀n rere. Òróró titun ni a ó ta sí mi lórí.
0: Ẹ sọ pé mo gba òróró titun.
1: I receive new oil.
0: Now, there is new oil for new life.
1: Òróró titun fi gàyẹ tuntun.
0: Dáfídì wípé, ohun tó gbé mi dé level
1: yìí. What brought me to this level?
0: Tí a fi gbé ìwọ mi sókè.
1: That my heart was lifted up.
0: Kì í ṣe pa àkàgbé sókè.
1: It was not lifted up.
0: A dá òróró tuntun sí mi lórí. Ìyẹn ló bí lẹ́nìí.
1: That's why today,
0: bá a ṣe parí lánàá.
1: As we are ending up yesterday,
0: Lolúwa wípé,
1: the Lord said,
0: láàárọ̀ ìní Wednesday,
1: this Wednesday morning,
0: ọjọ́ àánú,
1: may the day of mercy,
0: gbogbo ènìyàn,
1: everybody,
0: tá a jọ ṣe ìpàdé Lákùrẹ́,
1: our team program at Lákùrẹ́,
0: àbí àwọn tó ń bẹ ní agbègbè rẹ̀,
1: all those around us,
0: ó ní wòlíì,
1: he said, prophet,
0: ẹ ṣe anointing service fún,
1: have anointing service with them,
0: pé
1: calling
0: ní ìgbà ọ̀tún o,
1: a new season,
0: gbogbo èyí tẹ mí 7 days.
1: You that missed that 7 days.
0: Boy, you need assignment.
1: Maybe you had your own personal assignment.
0: Aro kutukutu ini kani o.
1: Only this early morning, sir.
0: Ni ago meje.
1: 7 days.
0: Si ago kan osa.
1: So 1 PM.
0: New oil.
1: Gbogbo
0: tó gbòòrò
1: lánàá.
0: Bí o bá dẹ̀ rí gbà
1: lánàá.
0: O rí gbà
1: lẹ́ni.
0: A fún àwọn èèyàn lákàṣìf tuntun.
1: We'll give them new man to us.
0: Ìyẹn ló ń tì mí bọ̀.
1: That's what's bringing me.
0: Ní àárọ̀ la.
1: Tomorrow morning.
0: Ní Lagos State.
1: To Lagos State.
0: Mi ò mọ bí tẹ́ wà.
1: I don't know where you are.
0: Ẹ̀yin ará Èkó dà.
1: But where are the Lagos chairs?
0: Ah, Èkó ràn mí lọ́wọ́ láyé.
1: Lagos has really helped me.
0: Mo fẹ́ lọ ràn wọ́n lọ́wọ́
1: padà. I want to go and help them back.
0: Ìpàdé tí a parí.
1: That program has ended now.
0: 20 years ago.
1: Bí ọdún bí ọgọ́ ọdún sẹ́yìn.
0: Èkó ló ti bẹ̀rẹ̀.
1: He started in Lagos.
0: Mo fẹ́ padà wá sanjọ́ fún.
1: I want to come back to repay them.
0: Má jẹ̀ mú àtolúwa sọ fún mi.
1: There is a confidence the Lord told me.
0: Nípa àwọn òróró wa yìí.
1: About this our oil.
0: Nígbà tí a ó máa bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn.
1: We will begin to give it to people.
0: Ṣùgbọ́n mo fẹ́ ṣe ọ̀la.
1: But I want to make tomorrow.
0: Ní ọjọ́ má jẹ̀ mú.
1: As a day of covenant.
0: Fún ìpàdé 7 to 7
1: yìí. For the 7-7 program.
0: Fún gbogbo ẹ̀mbá ń gbé Lagos
1: State. For those in Lagos.
0: Ní àárọ̀.
1: So in the morning,
0: emergency ni.
1: It is by emergency.
0: Gbogbo èyí tẹ́ bá wà Lagos State.
1: Don't have been in Lagos State.
0: Ní àárọ̀ la.
1: Tomorrow morning.
0: A máa pàdé ní Fagba.
1: We are meeting at Fagba.
0: Ẹ rí pé wọn ṣe fi lọ ẹ.
1: You see this year's announcement.
0: Mo ò dẹ̀ sọ fún yín.
1: And I never told
0: mi
1: you.
0: Mi ò dẹ̀ ní ìdí àti sọ tẹ́lẹ̀.
1: But I never need to prophesy.
0: Ṣùgbọ́n ẹ pé gbogbo èèyàn.
1: But the first everyone.
0: Wípé Olúwa sọ fún wòlíì.
1: The Lord has told prophets.
0: Tó bá ti fi ẹsẹ̀ tẹ́ Èkó.
1: I want to get to Lagos.
0: Kó mọ sáré gba Fagba.

0: Healing Crusade. Gbogbo àwa ti lúgbé.
1: Wúsẹ́.
0: Pápẹ́.
1: Túsẹ̀.
0: Ṣùbà.
1: Buhari.
0: Kubuwa.
1: Area 123.
0: Kujẹ.
1: Bababa.
0: Yanya.
1: Jisiri.
0: Bẹ́gà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Gbogbo ọmọ ológun ẹ̀yẹ dá.
0: Àsìkò títún tí wàá gba ògo rẹ padà lọ́wọ́ àwọn tó ń feri ayé rẹ ṣàpélé. Ọ̀run máa gba ara rẹ fún ẹ lọ́wọ́ àwọn tó ń gba ara aláradà nínú ayé. Àkórí ìsọjí alágbára láyé ni. Operation Take It By Force. Ó máa bẹ̀rẹ̀ látọjọ́ Monday July 13 títí dọjọ́ Friday July 17 ọdún yìí 2026. Sí Old Parade Ground. Area 10. Lẹ́yìn Radio House at the junction of International Conference Center. Adjacent to Army Headquarters Abuja. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni ìsọjí ń bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ọlọ́run ìpè bàbá ṣe bí ọba ní kí n sọ fún ẹ wípé ogun máa ṣẹ́, èdè máa já, ọ̀nà máa là. Apostle Dr. SM Mustafa JP bàbá ṣe bí ọba lólùgbàlejò àgbà. Jésù ń retí rẹ o, máa bọ̀ kájọ gbàdúrà. Seed of Christ Glory Church, Land of Reality ló ń kéde.
2: Kàrọ́sà, mo náà ti lẹ́rìí bàbá ò, wọ́n ti lẹ́rìí o. Ìgbà kan wà tí mo kọ́ méjèèjì sí i, gbogbo tó kọ́ kò tẹ jó rárá. Single mother ni mi, ọ̀dọ́ mọ́ mi ni mo gbé. So kò wá sí kankan. Bẹ̀tẹ̀ ọ̀nà ọjọ́ mẹ́ta yìí, ọ̀nà ṣe àṣe ìyanu, ẹṣẹ́ àrí jẹ díẹ̀ díẹ̀. Ìkànnì tí wọ́n yà mí lẹ́nu pé mi sábà san owó má jẹ̀mú. Torí pé mi ò rí kankan ṣe mi ò ní kankan. So àdúrà tí mo máa ń gbanú gbogbo gbanú wípé kọ́nùn kan ṣe tèmi. Tí pé báwọn ṣe sọ ẹ̀rí tí wọ́n bá ń san owó má jẹ̀mú bí ọlọ́run ṣe ṣe ìyanu ayé wọn. Kọ́nùn kò jọ kọ́ ṣe tèmi náà kémi náà máa rí sun kémi náà máa rí kan tà kémi náà máa sì san bí àwọn bí àgbẹ̀ mi ṣe san títí wọn. So on the first month of July, so mo wá ní owó díẹ̀, mo wá ní òkè 7,000 tí bàbá ní ká san lò lágbára ẹ̀. But tó bá ìgbà tó jẹ́ àkọ́kọ́ ni first day ni, which was on Wednesday, pé kémi náà sun, wọ́n á lọ fi 1,000 wọ́n á lọ sí sun owó rẹ̀. So ìgbà tó wá di ọjọ́ kejì, which was on the second, àárọ̀, ọmọ mi tí mo gbé lọ́dọ̀ ẹ̀, ó kàn sọ fún mi pé àjọ wa lẹ́kùn ló sọ̀rọ̀ mi ò tẹ gbọ́ tó ń sọ ìgbà tó wáyá ní mo ní mobile sọ̀rọ̀ ó tiẹ̀ ìrọ̀ tẹ èmi ò tiẹ̀ dáhùn ló múyàn ní tiẹ̀ mọ̀ tẹ́ ń sọ kí ló sọ náà wá ní.
3: Sin on the go.
2: Pé ó fẹ́ fún mi lówó díẹ̀ kí ilé ọ̀kọ̀ọ̀kan fi gba ṣọ́ọ̀bù náà. Ó wá dàbí pé sá somehow to me torí pé mi ò mọ̀ bóyá owó wà lọ́wọ́ ẹ̀. Ó wá ní irun kankan ó ní ìbò irun fẹ́ sẹ́ni ìwòsàn mo ní mo ní àkáǹtì náà but mi ò fẹ́ kó sẹ́ndẹ̀ sí àkáǹtì mi kó kí má lọ máa nù torí pé mi ti rí ṣọ́ọ̀bù báyìí. Wá ní kí mo kí lọ kí mú àkáǹtì ẹ̀gbọ́n mi wá kò sí àjọ pé ó jìnnà sí mi kí mú àkáǹtì ẹ̀ wá. So mo á pe ẹ̀gbọ́n mi yẹn mo á mú ìyẹn wá sẹ́ni àkáǹtì wá sẹ́ndọ̀ sí mi mo á fún wá 700,000 síbẹ̀. I paid this man this covenant toll-free. I paid it on the first in the morning around that kind 9 mo fi sanwo yen ojo yen around 8 the following morning which was on the second which not gave me 100,000 naira mo wa fi 1000 mo wa fi gba 1000 100,000 mo ni eh se bo se ma ri leleyi ah mo ni emi ti darapo mo won awon to san o ma je mo kono to wa fun mi ni oni ki okoko fi yen gba shop na. So ti ba after shop so wo oja na wa fun mi torí kò fẹ́ fún ẹ ní gbogbo ẹ̀ kí lọ kọ́kọ́ gba ṣọ́ọ̀bù náà ká tó mọ the next thing tá máa ń ṣe. Bàbá ìpè yìí dájú o ìpè yìí dájú torí pé mo máa sọ mọ́ ní gbọ́dọ̀ tó bá fẹ́ gbàdúrà fún wa ní ká bèrè ọ̀nà pé ẹrí mi dáa mo ní èmi náà ti lẹ́rìn báyìí o mo ti darapọ̀ mọ́ àwọn tó lẹ́rìn kékeré lélẹ́yìí o ní là ń bọ̀ níwájú ọ̀nà àti mo mọ̀ pé ọlọ́run tó ṣe lé ó máa ṣe tójúlé lọ bàbá ọlọ́run ṣàgbára ẹ̀dọ̀tún o òní wálẹ̀ olórúkọ jésù òkè tẹ́lẹ̀ yẹn lẹ máa lọ mi ṣe ọmọ yorùbá edo state lèmi èmi náà ti sọ ẹ̀rí bí àwọn ẹgbẹ́ mi ṣe sọ ṣe bàbá o ṣe ọ̀nà ṣe bàbá o wọ́n dúpẹ́ o.
4: Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀nàwọ́ sí mi sà ẹ̀yin ọlọ́run ẹ̀ má jẹ̀mú ẹ̀yin náà ẹ̀nàwọ́ àṣẹ tẹnu mi jáde lẹ́yìn ọ̀rẹ́ má jẹ̀mú yẹn wà á rí ìbùkún ńlá. Wà á kan ìrànlọ́wọ́. Wà á kan ìrànlọ́wọ́. Mọ mọ́yìn ò mọ̀ pọ́ mọ olówó lọ́wọ́ ṣùgbọ́n àṣẹ kan gbàjáde fún mo wí lórúkọ Jésù níbi tí ẹ̀tọ́ rẹ wà àṣẹ gbàjáde. Mo ní àṣẹ gbàjáde. Mo ní àṣẹ gbàjáde. Mo rán àṣẹ sínú yẹ̀pẹ̀ yẹn màá rọ́lẹ́ àkàbí hà níbi tí ẹ̀tọ́ rẹ wà lórúkọ Jésù ó yẹ kọjá síbẹ̀. Gbogbo yẹ̀pẹ̀ yẹn pátápátá la ma fi oro si loni gba mi sa ki dede da fun yan asem be no ro agbara bembe to be le wonu e oro re gbo be la se ni Ibadan be la ma se ni Port Harcourt ni Abuja la gba Olorun ni Abe Okuta ni Ilorin Ilesa ati Osogbo gbede be je foro sinu e to ba di ola Thursday be la se leko a se be lota be la ba se nifo ni abule egba be gege la ma se laja a se be gege ni gado ati ni gbogbo branches wa de lusada de agbado ene won si mi sa oro re ma dayo
3: amen
4: in the name of Jesus
3: amen
4: anogo re ma jade
3: amen
4: ogo re ma jade
3: amen
4: ogo re ma jade
3: amen
4: ogo re ma jade
3: amen
4: fe wo yen woju ba fi woju oro tenu mi jade loruko Jesus wa kanju rere
3: amen
4: wa kanju rere
3: amen
4: wa kanju rere
3: amen
4: wa kanju rere
3: amen
4: wa kanju rere
3: amen
4: in the name of Jesus
3: amen
4: gbogbo eyan omo Olorun te wa ni a sese mo ti sadeun mo ni mo nbo ni a sese mo ni mo nbo lado ati badagri e ku mura sile lola lagbara Olorun ma wa ni a sese laago merin ni irole aago merin ni irole ma wa ni a sese titi di aago mefa gbogbo eyan omo Olorun te wa ni a sese te wa ni bafo e ja pade ni a sese loruko Jesu o Maria anugba in the name of Jesus
3: amen
4: nba ti ku ngado mo nbo la sese e tewo ti bi sa mo duro bi ko ati iriju mo so tele aye adide
3: amen
4: in the name of Jesus
3: amen
4: but engineer ja gbo ri yen
5: mo dupe lowo Olorun la ba se bi oba ohun Olorun se ohun mo mu ope ni wasa oruko mi ni Watomi lemi igba gbo ati fokanbalẹ mo dupe pe gbogbo idajuko ti mo face ni ilu Iraq mo pe ope Olorun ba mi oju nkan mo ri anugba tori mo ti wa ni orita ko ye mi mo o emi ota mi ti fe pe pe ki te ma bo wa le gan pe amo pepa irajo ni passport ni ale ti ma fi wa le gan atewa ti gbogbo e ni oga mi lo wa oga mi ni o ni fi kankan si kan ninu atowo osu gbogbo pata owo osu ti osu osu kekere amo mo n gbagbo pe ma gbo morning prayer ma gbo adura lẹnu ma jẹ program ìṣòro kò dẹ nígbàgbọ pé ọlọrun ṣe bí ọba àbá ìyanjú gbogbo ẹ àmọ pẹlú owó ìgbàgbọ ọlọrun ṣe ìyanu passport tọga mi yarí pé òun ní fi sílẹ fún mi láti wálé gan ó fi passport sílẹ ó kọ àwọn aṣọ mi sílẹ bó tẹ jẹ pé mo ti ní jẹ pé mo ti rọ pé mi ò tẹlẹ rí kankan gbà ń bẹ àwọn ọlọ́run ṣe wọ́n pé mo rí orí passport gbà mo rí àwọn nǹkan ilé mi gbà ìdẹ̀rí owó gbà ní ọba torí mo níwà pé ọlọ́run ọba tó ṣe débi tó ṣe ìdè yẹn ó máa ṣe rí tó tò àmọ́ mo láyè láti fún yádì pé mo ti dé nàìjíríà padà báyìí mo dẹ̀ mọ̀ pé lídé tí mo dé mọ̀ pé nǹkan mi tó kù tó ṣì kù lọ wẹ̀ mọ̀ pé nǹkan tó lè sẹ́ni látorí àkáǹtì tí mo dẹ̀ níwà pé ọlọ́run ṣe bàbá ṣe máa báyìí tó kù fún mi ní owó ẹ̀ àmọ́ bí ẹ ṣe máa ń pé kí èèyàn dúpẹ́ ààrẹ àná kí èèyàn lè rí mi gbà òun mo ṣe mẹ́rin mi wá kò sẹ́rìn tó kéré o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o mo mọ́ lórí àmì àtìlẹ́ mi àmọ́ lórí adúpẹ́ o ó dẹ̀ wù mí lọ́kàn pé tí wọ́n máa ṣe next fún apẹ́ tó ṣù yìí pé kí n wá sọ́dọ̀ bàbà kí wọ́n fẹ̀mí ìmòye kí wọ́n fi wọn.
4: ṣé wọn náà ti gbọ́ aago mẹ́jọ ní àṣálẹ́ jápàdé aago mẹ́jọ mo fẹ́ sọ àwọn àsọtẹ́lẹ̀ kan sínú iyẹ̀pẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ilẹ̀ gbọ́ràn a fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ lórúkọ Jésù ayé rẹ máa dìde ayé rẹ máa dìde ayé rẹ máa dìde àǹfààní ni fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà lábújá àǹfààní ńlá ni torí pé ọjọ́ márùn-ún gbáko la máa fi òróró sínú iyẹ̀pẹ̀ yẹn different oil ló máa wọnú ẹ̀ wòlíì ló mọ nǹkan pè ní òróró tó white wòlíì ló mọ nǹkan pè ní òróró tó blue àti ètò pupa ẹni wòlíì ló ti máa gbọ àwọn ló mọ orúkọ tó ń jẹ àti iṣẹ tó ń ṣe wàá rí different oil tá a bá dé abuja eya kirimi nukaba noru kwa jesu ororema dide
3: amen
4: anwati ogbo tele noru kwa jesu oloma kede fu
3: amen
4: bo bia wanko toma ko anwamo loru wasi area 10 bose mani ni bus 1 lati buari abaduze wasi parade ground bus 2 lati suleja agba mandala suba ma bo si ori papa isoji ni parade ground bus 3 o ma gba masaka maraba nyanya amaku bo si parade ground bus 4 lati babalada buri agba suka lugbe ma bo si parade ground ni papa isoji bus 5 iyan lati pape nti ma ko omo olorun wa de ma bo direct si parade ground loruko jesu wara nu gba e wa gbo mi sa ipade ola ni igando ara oto ni o tori pe ohun la ma gbe wonu ipade la tan pe ni gbara mi fun mi to ba ti wa si gbara mi fun mi ri mura puto se gabira kani hambia mo pase boluwa ti nbe ti emi re wa ni waju oluwa eni ti emi duro ajere ma dide
3: amen
4: o ma dide
3: amen
4: sori to ma ti ngbo testimony yi ma bere ma ba aye re soro ma ba ile soro tori pe iwo na ma ni eri
6: ebi na ti leri oruko temi ni Kunle Abdulrahim omo ijo ori afefe ngoje mo ti join ijo se bi oba ni 2022 ada ma wa si olufu ape fun crossover isoro daddy eri mi lo bayi mo ni ile kan ati ile kan ti mo ra nigba bo se bere ise o ti pe die seyin abro mi to jo mo ya mi ki se mo baba mi o de gba ibe yan lowo mi o gba ibe yan lowo mi to je pe o lo se ogun orisirisi so ile yen mi o le de mi o le dori ile yen mi o le dori mi o le de ile yen daddy eru n ba mi vision si tun jere sini ki ma de be yan o baba mi o won ti bu ese mi won ti se gba won ti se awo eru wa n ba mi amo mo tera ma dura mo wa sori oke mo bu e pe ile anu anu mo ko fayan kon lo ba me da si ibe mo sa tera ma dura ka tera ma dura fun ya lenu mi mo ti ba ile nu pada mo ti ba ile nu pada lowo mo ti gba pada o mo dupe lowo olorun se bi oba o e se go daddy e pe fun wa o e pe fun wa o mo anointing sir
4: eh sori pe ase nbe ni ile o lo lo buye pe ile anu kini difference to wa nbe o de fi ranse sibe a de die to e pada fun ase nbe ni ile oro kan la ba ile anu so to nsi se agbara yen mo fe ba ile soro se lori oro re ani bi ti ogo re wa o gbodo debe Joseph by fire by force lo fi de Egypt ibi ti ogo e wa to ba kap to ba lo ka itan e ninu we Genesis chapter 37 verse 23 to 28 won ta leru ni but o wa ni ipo eru but lati be o di ero e won igba to de chapter 41 verse 39 to 44 o para de to pase kaparia na rube ni karum mo pase loruko Jesu ile ogo re wa debe so pe ma debe so pe ma debe so pe ile ogo mi mo ma debe so pe eyin eyan e le damiduro in the name of Jesus
3: amen
4: aya gabala ko dia e gbo mi sa gbogbo eyan mo olorun ta fe lo si Jerusalem awon ibi kan be ti ma mu ede oni die awon ibi kan be ti ma mu ede Jordani oni die register oruko e mo ti pe awon number fun e o de le lo number general number wa 080 820 8888 bere nipa Jerusalem wa da e lohun oro e gboro gbo mo so tele Oluwa ti nbe ti emi re wa ni waju Oluwa ẹni tí èmi dúró ayé ẹ máa dìde ayé ẹ máa dìde ayé ẹ máa dìde ayé ẹ máa dìde ayé ẹ máa dìde in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba gbogbo ẹ̀yẹ ọmọ ọlọ́run tí ẹ máa blessing ministry lónìí o fẹ́ kí sẹ́ ẹ máa tẹ̀síwájú lórúkọ jésù mo gbàdúrà ayé ẹ máa dìde ìdámẹ́wàá rẹ ọrẹ ọrẹ àtinúwà rẹ lórúkọ jésù o máa sọ di ńlá ògo ẹ ajáde wàá dẹ̀ ṣe bí ọba bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa mo gbàdúrà gbogbo ẹ̀yọ lọ́jọ́ bí òní oní wedding anniversary ìbùkún ọlọ́run àti àánú rẹ ojú rere láti òkè wá kó wọnú ayé rẹ kó wọnú ayé rẹ kó wọnú ayé rẹ kó wọ ìgbéyàwó rẹ ilé òní dàrú àbùkù fún ọ àbùkù fún ilé rẹ àtiwọ àti ìdílé rẹ ẹdí alábùkù fún ọ in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba jẹ́ ká wọ àwọn celebrants tí ó wà mí lónìí number one ààrẹ Fikayo Precious happy birthday to you Karim Oluwabunmi happy birthday to you Sunday Samson happy birthday to you Oluwabukunmi Karimu happy birthday to you mo gbàdúrà ọjọ́ ayọ̀ yín ni ìbùkún ọlọ́run àti àánú ẹ̀ lórúkọ Jésù kò wọnú ayé yín in the name of Jesus sọ pé màá ṣe bí ọba mo bless àpẹẹrẹ gbàgbọ́ ẹ mo rí bọ́nú wú ẹ̀jẹ̀ Jésù mo ya yẹ̀pẹ̀ yẹ sí mímọ́ àti gbogbo àpẹẹrẹ gbàgbọ́ ẹ lórúkọ Jésù agbára wọ bẹ̀ wà á rógo ẹ lò wà á dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa mo ń retí ẹ láàárọ̀ yìí nínú ìpàdé agbára láti ṣe bí ọba lórúkọ Jésù ògo rẹ̀ á jáde kọjú sáà nìkan fìdálójú báyìí pé.

0: 25,000 naira. Gold table for 10, 500,000 naira. Diamond table for 10, 1 million naira. For tickets, sponsorship and inquiries, call 0703-575-5371 or 0815-520-8453. This is not just a night out. This is Job Description. Mondo to Lagos.
1: Proudly supported by Jordan 105.5 FM.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
4: Ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé, ìgbà láàmù ní fọwọ́ nògiri. Ó yẹ ẹ̀túyáyá, ẹ̀túyàyà, kájọ ṣe ayẹyẹ ọdún kẹwàá tí ẹ̀rí olúwa gbẹ̀mí lékè. Adébáyọ̀, MC Ìràwọ̀, àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bá bẹ̀ ló kọ́, títí sọ̀rọ̀ lórí rédíò. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo media platform pátápátá, Turn Up with MC Ìràwọ̀, tó máa wáyé ní iléeṣẹ́ wa, Jordan 105.5 FM, 12/14, Musibau, Àṣàfà Street, Off Àgbẹ̀ Road, Abúlé Ẹ̀gbá, Lagos. Àwọn olórin tó máa dá wa lára. Ya Shina Ajiboye Shina Irawo One Century Omo Baba Alago Ayanfe Omo Jesu FM Aminotu Jizu Joe Verify Showboy Hakim Adewale AK Pumping Fuji Boy Pelu Titi Layo Titi Lai Lai MC Ojo Nani Olayemi Akani MC Falo Fada Awon Olugbalejo Nibi Ayeye Ohun Ni Omo Balare Johnson Charles Ideho Ademuiwa Adedeji Kokororo Deji Bobare GM Gbogbo Eyin Ololufe Patapata La Pe Lati Ba Wa Ṣe Ayẹyẹ Gate Fill T-shirt 7000 Cap 5000 Fúnfìlà àti aṣọ ti yín ẹ máa pè sórí nọ́mbà yìí 0906521-9567 0906521-9567 Fún ẹ̀yin tẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ayẹyẹ yìí ẹ máa pè sórí nọ́mbà eléyìí 0912411-9516 0912411-9516 Turn up with MC Ìràwọ̀ ó máa dùn jù.
5: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dù Jordan 105.5 FM ọ̀bàdìẹ jọ. Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹyẹ.

ojúmọ́ ò ní mọ́ kórógùn márùka ojúmọ́ ò ní mọ́ kẹsẹ̀ márìnà ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ló jẹ́ o ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ rẹ ni a kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáyé wípé àtúkù ojúmọ́ mọ́ tòní eléyìí tó mọ́ wa òní náà lọ́jọ́rú wednesday adúpẹ́ fọba láwùràbí ọjọ́ kẹjọ gbogbo ohun tá a bá dáwọ́lé yóò mọ jọra wọn ni o lágbára elédùmarè inú oṣù keje náà la wà ọdún 2026 kábíyèsí rẹ ọba àríìró àlá ọba tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù ọ̀rọ̀mọ níṣẹ́ fàyà tí ọlọ́run ọba mi ti ń jẹ́ ọ̀rọ̀ tí ń gbénu ọmọ ènìyàn fọ́hun àfìbà fún afògo fókọ rẹ o láàárọ̀ tòní wá bá wa bẹ̀rẹ̀ wá bá wa parí ẹ̀ láyọ̀ o ẹ kú ojúmọ́ ọmọ ẹtúkọ àmójúbà ọ̀tún inú ìwé ìròyìn láti iléeṣẹ́ jordan 105.5 fm tá a fi kalẹ̀ sí abúlé ẹ̀gbá ní musibao àṣàfà street ojúlé kejìlá sí ìkẹrìnlá ní àgbẹ̀rù òdùnbí náà láti ń dábí ẹ̀dùn tá a sì ń rọ̀ bí òwe a ti kó àwọn ìròyìn ọ̀hún dé o gẹ́gẹ́ bí a ṣe ń ṣe látọjọ́ ajé títí di ọjọ́ ẹtì náà ni ẹ ti máa ń gbádùn àwọn àjábalẹ̀ ìròyìn eléyìí tó ń gbóná fẹlifẹli láti iléeṣẹ́ jordan 105.5 fm tòní ọjọ́ àánú ọjọ́rùú náà látúkódé láàárọ̀ yìí ẹ̀rí olúwa gbémilékè adébáyọ̀ náà ló kọ tèmi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé ti ń pe ẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ mo ní kì í ṣe bíi tìgbéraga ohun ọlọ́run ọba mi náà ló diri ẹwà fákùkọ pétérù peter ọlánìyẹ náà ló wà nídìí ẹ̀rọ òní ò

0: wọ́n ní àwọn ìgbìmọ̀ kan rèé o tó jẹ́ pé iṣẹ́ tiwọn nìkan ṣiṣẹ́ fún ààrẹ eléyìí tí wọ́n pè ní presidential working group wọ́n ní àwọn ẹgbẹ́ yìí òun ló jẹ́ wípé wọ́n ti ti ọwọ́ bọ̀ pé ó yá kí ìgbésẹ̀ àti ìṣe kankan kó bẹ̀rẹ̀ ní wàrà ṣẹ̀ṣà o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá gangan náà ló ṣe kíni ni wọ́n ṣe ìgbékalẹ̀ àwọn wọ̀nyí o láti rí dájú wípé gbígbé ìpínlẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kalẹ̀ wọ́n ni yóò.
1: This is Jordan.
0: Láti lè ṣe ni lẹ́yìn fún àwa dúró wọ́n ní ẹ̀yìn kan kì í yáṣẹ́ o bí iṣẹ́ bá sì ń pẹ́ ni a kì í pẹ́ṣẹ́ náà ní gbogbo ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí kó tètè yá bẹ̀rẹ̀ ní wàrà ṣẹ̀ṣà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o wọ́n ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà náà ni àwọn àjọ ọ̀hún àwọn ìgbìmọ̀ yìí ìtọ́pẹ̀ ní presidential working group yìí wọ́n ní wọn ó ṣiṣẹ́ láti lè jẹ́ kí gbogbo àwọn àlàálẹ̀ eléyìí tí ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n máa tẹ̀lé wọ́n ní àwọn wọ̀nyí gangan náà ni wọ́n wà lẹ́nu iṣẹ́ lórí ìyún inú ìwé ìròyìn Daily Post náà ni ìyún náà máa ti jáde láàrin.

àwọn aṣòfin wọ́n ti ké sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n ṣe òfin tó tọ́ àti tó yẹ lórí àwọn tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ boko haram agbésùmọ̀mí eléyìí tí wọ́n ní wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ wọ́n ní kí wọ́n rí dájú wípé wọ́n ṣe òfin tó tọ́ àti ìlànà tó yẹ láti lè jẹ́ kí àwọn òfin eléyìí tí wọ́n máa fi jẹ wọ́n níyà kó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú wọ́n ní ṣíṣe eléyìí gangan náà ló máa mú àwùjọ wa dàgbà sókè torí pé wọ́n ní bọ́ọ̀bẹ́ bá ti gé ọmọ lọ́wọ́ ọbẹ̀ òun náà ní kẹ́ ẹ fi àbí ẹni tó bá fi ìdà pa ni ìdà náà ni ká fi pa òjè ṣùgbọ́n tọ́bẹ bá ti gé ni lọ́wọ́ tẹ wá ní kọ́mọ sọ bẹnu torí pọ̀ bọ́ ti ṣe ohun tí ó ṣe wọ́n ní àwọn eléyìí ibi ìwà tí àwọn ikọ̀ agbésùmọ̀mí boko haram tí wọ́n ti tọwọ́ ti bà tó yẹ pé wọ́n láwọn ò ṣe mọ́ yìí wọ́n ní irú àwọn ìjìyà eléyìí tó tọ́ àti tó yẹ òun nìkan máa ṣe fún wọn kì í kàn ṣe wípé báyìí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń ṣe ìyẹn lásìkò yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń tẹ̀síwájú wọ́n ní gbogbo eléyìí náà ló máa mú ojútùú bá àwùjọ o látàrí ètò ààbò eléyìí tó mẹ́hẹ̀ wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní ẹ̀yin náà wo gbogbo iṣẹ́ láabi eléyìí tí àwọn ikọ̀ ọ̀hún eléyìí tí wọ́n ti ṣe káàkiri orílẹ̀-èdè nàìjíríà nípa kí wọ́n pa àwọn èèyàn aláìṣẹ̀ pàápàá àwọn tí wọ́n ti fẹ̀yìntì nídìí iṣẹ́ ológun táwọn náà ti bá irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà lọ wọ́n ní eléyìí gangan òun náà ni wọ́n ń ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ tòní o gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó jẹ́ alága ìyẹn fún àwọn aṣòfin èyí tó tún jẹ́ ìgbìmọ̀ àwọn ọmọ ogun ìyẹn sẹ́nitọ́ Abdulaziz Yar'Adua wọ́n ni wọ́n sọ̀rọ̀ lánàá o ti ṣe ọjọ́ ìṣẹ́gun pé ìjọba àpapọ̀ arọ̀yìn abẹ̀yìn ẹ̀jẹ̀ agbègbèsẹ̀ tó tọ́ lórí àwọn ikọ̀ boko haram eléyìí tí ọwọ́ ti bà ẹ ṣòfin tó tọ́ sí wọn o ẹ má kàn sọ wípé wọ́n ti ronúpìwàdà ẹ ń fi wọ́n lẹ̀ inú ìwé ìròyìn daily post náà nìyùn náà má ti jáde láàárọ̀ tòní o. ẹni tí ó jẹ́ alága fún àwọn àjọ EFCC ìyẹn economic and financial crime commission ìyẹn àwọn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣe owó ìlú kúmọkùmọ ẹni tí ó jẹ́ alága wọn ọlá olùkóyèdè òun gangan náà ló ń sọ̀rọ̀ lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun wípé wo a ti kó àwọn ohun tó tó 1452 àwọn ohun tá a gbà ní láti iléeṣẹ́ owó tiwọn o ìyẹn àwọn àjọ EFCC gbogbo ohun tí ọwọ́ wọn ti gbà àti ohun tọwọ́ wọn tẹ̀ eléyìí tí wọ́n gbà wọlé wọ́n ní àwọn ti gbé fún àwọn àjọ federal ministry of education eléyìí tí wọ́n ní kí wọ́n fi ṣe àtìlẹ́yìn fún àwọn iléèwé káàkiri orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe tà síwájú wọ́n ní àwọn ohun èlò yìí eléyìí tí àwọn gbà òun náà ló jẹ́ wípé àwọn ó tó 1452 àwọn ohun èlò eléyìí tí wọ́n ní àwọn àjọ EFCC gbà kìí ṣowó o ṣùgbọ́n wọ́n ní àwọn ohun èlò yìí ó máa jẹ́ ìwúlò fún àwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn nǹkan bíi bẹ́ẹ̀dì eléyìí tí wọ́n ń pè ní matrasi gẹ́gẹ́ bí wọ́n ṣe ní matrasi ọ̀hún yóò tó 939 eléyìí tí wọ́n ní wọ́n gbà ó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́ẹ̀dì olówùú eléyìí tí wọ́n sọ síbẹ̀ náà tó jẹ́ òun jẹ́ 12 bákan náà náà ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n gbà náà ló jẹ́ wípé bẹ́ẹ̀dì ló fẹ́ pọ̀ jù àti àwọn nǹkan tó jẹ́ pé yóò wúlò fún àwọn ilé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń gbé gbogbo nǹkan ọ̀hún fún ẹni tó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ ìyẹn dókítà Túnjí Aláúsá òun gangan náà ni wọ́n ṣàlàyé o nígbà tí wọ́n ní níbi àṣeyẹ kan eléyìí tó wáyé nílùú Àbújá lánàá níbẹ̀ gangan náà ni àjọ EFCC ti ní ó dà ó rè àwo nílò rẹ̀ ẹgbà ẹ jẹ́ ekele yìí kó jẹ́ ìwúlò fún àwọn ilé ẹ̀kọ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí.

Ròyìn ọ̀rọ̀ àwọn àjọ EFCC náà ni ìròyìn ilé náà ti jáde ò nínú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ tí wọ́n sì tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn àjọ EFCC ti ní ọwọ́ máa àwọn ó lọ gbé ẹni tí ó ti fìgbà kan jẹ́ Managing Director fún ilé iṣẹ́ kan tí wọ́n pè ní Warri Refining and Petrochemical Company Limited ìyẹn Jimo Yisau wọ́n ní tó bá dọjọ́ Jimo tí ń bọ̀ yìí ìyẹn ọ̀túnla o wọ́n ní àwọn ó lọ gbé o àtẹnìkan tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà adarí ní ilé iṣẹ́ kan ilé tí wọ́n pè ní Port Harcourt Refining Company Limited ìyẹn Ahmed Dikko wọ́n ní wọ́n gbé òun lónìí tí ṣe ọjọ́rú Wednesday wọ́n ní òní ni wọ́n gbé o látàrí owó àjẹbánu kíkó owó òlú pamọ́ ilé tí wọ́n ní ẹ̀sùn náà òun ni wọ́n fi kàn wọ́n lórí o owó ọ̀hún náà nọ́mà ni ó mà tó ọgọ́rùn-ún mílíọ̀nù ìyẹn 100 million naira òun ni wọ́n ní wọ́n gbé o bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún eléyìí tó jẹ́ wípé àti owó kọ̀ọ̀kan tó jẹ́ owó ilẹ̀ òkèrè náà wọ́n ṣàka gbogbo ẹ̀sùn ọ̀hún pé wọ́n ṣe owó òlú kúmọkùmọ eléyìí gan ni àwọn àjọ EFCC wa ni tó báyìí máa di òní a lọ gbé Ahmed Dikko tó bá di ọjọ́ Jimo dandan ni ká gbé Jimo Yisau náà o wọn ò wá wí tẹnu wọn ibi tí wọn kó owó òlú sí eléyìí tí owó náà tó fi rá owó lẹ́sẹ̀ tó fi kúrò tó fi pòórá ni àbó láfẹ́ẹ̀ rí ṣùgbọ́n wọn ní òní àtọjọ́ ọjọ́ etí tí ń ṣe friday náà ló jẹ́ wípé àwọn ò ṣe kíni àwọn ò gbé wọn ẹ wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ gba change ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

nínú ìwé ìròyìn punch náà ni ìròyìn eléyìí ti jáde wọn ni ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn méjì kan o ní ìpínlẹ̀ ọ̀yọ́ látàrí ẹ̀sùn ìdígunjalè eléyìí tí wọ́n ni wọ́n fi kan àwọn méjèèjì ọ̀hún o gẹ́gẹ́ bí iléeṣẹ́ àjọ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ọwọ́ ba afurasí adigunjalè méjì eléyìí tí wọ́n ni wọ́n bá àwọn ìbọn àti oríṣiríṣi ìjà olóró rọ́bọ lọ́wọ́ wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀ síwájú pé agbègbè ìwòròdù ojúnà ọ̀yọ́ sí ìwòròdù ibẹ̀ gangan ní ìjọba ìbílẹ̀ àfijó níbẹ̀ gangan ni wọ́n ní ọwọ́ ti ba àwọn adigunjalè ọ̀hún o gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn dsp ọláyínká àyánládé gẹ́gẹ́ bí ó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn oníwèé ìròyìn punch létí ìyẹn nílùú ìbàdàn lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ohun tí àyánládé sọ ó ní ìṣẹ̀lẹ̀ yìí gangan náà ló jẹ́ pé ó mà wáyé o lówùúrọ̀ kùtùkùtù àì ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ karùn-ún nínú oṣù keje ọdún tá a wà yìí o kó tó di wípé àwọn ọlọ́pàá ojú pópó eléyìí tí wọ́n máa ń gbé ọkọ̀ káàkiri ojú pópó láti ṣe ètò ààbò tí wọ́n wá láti agbègbè ẹlẹ́yẹlé òun gangan náà ni wọ́n ti pè pé ó dà o àwọn adigunjalè kan wọ́n ń dá àwọn ọkọ̀ dúró ló ní ìrònà ìyẹn ojúnà ọ̀yọ́ sí ìlú sí ìbàdàn níbẹ̀ ni wọ́n ti ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà làwọn ọlọ́pàá ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí ìlú kan tí wọ́n pè ní àkọ́dá eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ àfijó kó tó di wípé àwọn ọlọ́pàá àti àwọn adigunjalè náà ni wọ́n bẹ̀rẹ̀ ìjà láàrin ara wọn o tí wọ́n sì ní ọwọ́ ti ba àwọn méjì nínú àwọn adigunjalè náà gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ tòní o wọ́n ní ojúnà ọ̀yọ́ sí ìwòròdù ní agbègbè àkọ́dá nílùú tí wọ́n pè ní àkọ́dá ní ìjọba ìbílẹ̀ àfijó local government gangan níbẹ̀ gangan náà ni wọ́n ti ní àwọn wọ̀nyí níbẹ̀ náà ti ń ṣiṣẹ́ láàbí o tí wọ́n sì ní ibi ọjà kan tí wọ́n pè ní ọjà náà tó súnmọ́ ìwò town wọ́n ti ní wọ́n ti ń kó àwọn nǹkan àwọn èèyàn ìyẹn ohun ìní àwọn èèyàn kó tó di wípé wọ́n débẹ̀ tí wọ́n sì ní wọ́n ṣá àwọn míì níbẹ̀ náà tí wọ́n ṣe léṣe yánnayànna gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe sọ ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn cp abimbola olugbenga àwọn náà tètè pe àwọn àjọ ọlọ́pàá láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn láàárọ̀ tòní. nínú ìwé ìròyìn punch náà ni wọ́n ti ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ondo wọ́n ní ọwọ́ wọn ba àwọn adigunjalè kan o àwọn ajínigbé oje kì í ṣe pé wọ́n mú wọn o wọ́n ní wọ́n pa ajínigbé

0: ìpínlẹ̀ Kwara náà ni mo wà, wọ́n ní àwọn mọ̀lẹ́bí àti ará àwọn olùgbé ìlú kan tí wọ́n pè ní Òmúgò ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́ lódùn ní ìpínlẹ̀ Kwara. Ó ní wọ́n mà ń jó tí wọ́n ń yọ̀ ò, tí wọ́n ń fògo fólúwa ò látàrí àwọn mẹ́ta kan tí wọ́n ní wọ́n kù ní akàtà àwọn ajínigbé ilé tí wọ́n jẹ́ olùjọ́sìn ní ìjọ Evangelical Church Winning Hall tó wà ní Òmúgò ní ìpínlẹ̀ Kwara. Ó ní wọ́n ní wọ́n ti gba ìtúsílẹ̀ ò lẹ́yìn tí wọ́n lo ọjọ́ tó tó 105 yẹn 100+ ọjọ́ tí wọ́n ní wọ́n lò lákàtà àwọn ajínigbé ọ̀hún ò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, wọ́n ní àwọn obìnrin mẹ́ta yìí òun náà ni ó jẹ́ wípé lára wọn ló jẹ́ opó tí wọ́n sì ní àwọn mẹ́jọ ilé tí wọ́n jẹ́ olùjọ́sìn náà ni àwọn ajínigbé ọ̀hún jí gbé ní ilé ìjọsìn náà tí wọ́n ṣe ìsìn ọjọ́ ológo ní ọjọ́ 22 oṣù kẹta ọdún 2026 yìí. Wọ́n ní ṣùgbọ́n 5 nínú àwọn mẹ́jọ tí wọ́n jí kó òun ni wọ́n ní wọ́n gbà lẹ̀. 5 nínú wọn ná sọ wípé wọ́n ti jẹ́ Ọlọ́run nípè òdè kó tó di pé àwọn mẹ́ta tó kù wọ́n ní wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí. Níbẹ̀ gangan náà ni wọ́n ti wá ń fògo fólúwa àwọn ará ìlú ọ̀hún, níjẹ ni wọ́n kàn ń jó tí wọ́n ń yọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ ìyẹn fún ìlú Òmúgò fún ìdàgbàsókè ibẹ̀ ìyẹn Òmúgò Development Union, ẹni tó jẹ́ Ọládiméjì Thompson. Òun gangan náà ló ṣàlàyé pípadà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ò tó sì jẹ́ ohun ayọ̀ eléyìí tí gbogbo aráàlú ọ̀hún tí wọ́n ń dunnú tí wọ́n ń yọ̀ tí wọ́n ń dá yòdòyòdò níbẹ̀ o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe ṣàlàyé ẹ̀ láàárọ̀ yìí, wọ́n ní ṣùgbọ́n ó jẹ́ ohun tó jẹ́ ìbànújẹ́ ò wípé àwọn 5 nínú àwọn mẹ́jọ wọ́n ṣe kíni wọ́n pàdánù ẹ̀mí wọn sọ ibẹ̀. Ó wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí. Kọ́lọ́run kó máa fi ìṣọ́ ẹ̀ kó máa fi ṣọ́ wa o.
1: 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.

0: wa hu boko tin ta se ti oni leyin fura re lo soro lo ohun to so yen treatable ni pe yan fe.
1: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
2: hey, everybody. But this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams. Making you the best entrepreneur you can possibly be.
0: Gbogbo nta ba nse ki se awon nikan gbogbo awa ta wa ni an se yawe an se gba an se nkan ta ro ko lo be ko lo be a pada leyin soju wa tabi leyin wa ikoto baba
3: se lo sa yo ma leyin yo ma leyin ara ya ma leyin ajanti ele elu e ko jumo o
0: e ko jumo o
3: e ka ro sa
0: e ka jo latogba
3: Mr. John
0: e je ki nbe lori oro epo ààrẹ ni kankan bá wí tí kò ṣe olórí wa torí wọn sọ wípé subsidy is gone ẹyin náà mọ pé kò ju 30 minutes lọ sọ pé subsidy is gone ṣe ń gbọ táwọn alágbàtà epo tí wọn gbé owó epo lọ sókè ní kíákíá náà ìgbà tí ogun iran àti amẹríkà bẹrẹ wọn tún gbé owó epo lọ sókè àwọn alágbàtà epo yìí wọn ní pé ìtorí ogun ni pé owó epo ti lọ sókè lágbàáyé àdẹ̀gbà bẹ́ẹ̀ owó epo wa wálẹ̀ wọn wá yọ 20 naira wọn yọ 30 naira wọn yọ 50 naira a lè bá wọn wí ṣe bí a ní refineries bíi mẹ́rin àbí kí ló dé tí bàbá wa ò yá owó kan fi ṣe méjì bẹ́ẹ̀ wà láìsí ọba ṣe méjì kó tiẹ̀ jẹ́ pé wọ́n yá owó yẹn ni kí epo wá sí 400 bàbá ní láti campaign again o amúpáṣá wọn ní láti campaign for second time o kí nǹkan tọmọ nàìjíríà máa jẹ ló wà káyé kọ gbẹgbẹ ayé tó ní ìtẹ lọrun tó dẹgbẹ wọn lọrun kò ju bẹẹ lọ tó bá jẹ pé owó epo ẹ wálẹ sí bíi 300-250 kó ti kọ ìfọwọ́sí méjì wà láì orúkọ wọn ò ní parẹ láì tó bá tọ́dẹ̀ rí iná ṣe tó bá ṣe wọn tó sọ ọgbà wọn ayé máa lọ bẹẹ ló máa jẹ ní second time ìwà tí ni ó rí nǹkan tó ṣe ṣùgbọ́n wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ọ̀nà a dẹ̀ sọ́jọ́ yẹn wọ́n ní ẹwù bí dáa bára wa dé lórí agbésùmọ̀ mi kọ́ máa fowó ra agbésùmọ̀ lórí kò sí problem ọlọ́run má jẹ́ kí ní gbẹ̀gbẹ̀ jáde wa lórí ẹ̀ káàárọ̀.
3: Ẹ ṣe gan sa Mr. John Latogba ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o ẹ̀yìn lè dé oyin lọ́lẹ̀ ẹ̀ káàárọ̀.
4: Ẹ káàárọ̀ sá o.
3: Yes sir.
4: MC Rawo.
3: Bàbá.
4: Olúwadó ti yan.
3: Àmì sà.
4: Ẹ jọun tí mo fẹ́ dá sí láàárọ̀ yìí.
3: Orúkọ yín sà.
4: Orúkọ mi ni Ayéfẹ́lẹ́ Ọ̀gbẹ́tọ́ láti Badagry.
3: Ẹ káàbọ̀ sà.
4: Ẹ jọun tí mo fẹ́ dá sí láàárọ̀ yìí. Ẹjọ́ mo fẹ́ kájọ fojú wo Ọlọ́wà túbọ̀ tó ọgbọ́n àti mọ́yìn ṣe. Alàgbà Ayéfẹ́lẹ́ Ọ̀gbẹ́tọ́ ni mí. 92 years ni mí. Ẹ wo ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ní ń dá sílẹ̀. Ohun tí mo rò péjọba lè ṣe kí gbogbo ọmọ Nàìjíríà náà ká detí ká gbọ́ jẹ́ bí màrán tìmí. Àwọn tí wọ́n ń gbé tí wọ́n mú tí wọ́n sọ pé ń kó sẹ́wọ̀n gbogbo ọgbà gbogbo ọgbà ẹ̀wọ̀n là ń gbọ́ pé ó ti kún. Ìjọba ń bọ́ wọn ìjọba ṣe gbogbo ẹ̀ fún wọn. Àwọn tí wọ́n pa tí ò ní ìyàmọ́ bẹ́ẹ̀ ní tó dùn mí jù ń bẹ wọn ọmọ tí wọn ní agbé ní ògbómọṣọ ní ọyọ state ńbẹ yẹn ọrẹ mi tí ọkàn ọrẹ mi náà ọrẹ mi wọn gbé ọmọ rẹ mọ wọn tíjà níbẹ wọn tó gbé ọmọ tiẹ gan náà tó tún bímọ wọn wọn ń bẹ nínú ogbó láti ìgbà tí wọn ti gbé wọn sọrọ mi yẹyìn láàbẹ mi rò pé ó yẹ kí ìjọba ó ṣe tí wọn sọ pé bí wọn bá dájọ kú fún wọn nígbà dájọ bá ti dájọ tán ní ẹwọn mẹ pé kí wọn lọ pa wọn àwọn gómìnà wa ò ní sáìn ìwé pé òkú aláwọn ológun gbogbo ọmọ nàìjíríà náà tó bá ń gbọ ilé tí wọn pàṣẹ sórí social media mi ò mọwé débẹ ní ìbá ní í ṣe kí wọn pàṣẹ sórí social media kí gbogbo èèyàn gbọ èrò àtàwọn tó ń pè wọlé àtàwọn èèyàn tó ń gbọ àtàwọn tó bá já láṣẹ kí wọ́n yan sójà mẹ́ta 6 states kọ̀ọ̀kan 36 states lání pẹ̀lú Abuja ó di 36-7 states kí wọ́n yan àwọn sójà mẹ́ta àwọn ọ̀dájú ológun tí wọ́n ti fojú winá ogun

0: tí wọ́n yàn wọ́n sí state kọ̀ọ̀kan ibi tádájọba ti dájọ́ pé kẹ́ lọ pa àwọn àwọn èèyàn káwọn sójà wọn yẹn kí wọ́n mọ sáìn ìwé yẹn kí wọ́n máa lọ fẹ̀yìn wọn tàgbà kí wọ́n máa lọ pa wọ́n sí state wọn bẹ́ẹ̀ ṣé rí i pé kí wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn gbogbo ń dá gbogbo ń dàlú láàrú ló ń dààmú láàmú torí ìgbé ogun ẹ̀ yóò nítumọ̀ àwọn gómìnà state tí wọ́n wá kọ̀ tí wọ́n sáìn ìwé inú owó security tíjọba ń fún state kọ̀ọ̀kan kí wọ́n máa yọ 30% tàbí 20% kí wọ́n máa fún àwọn sójà mẹ́ta tí wọ́n yan síbẹ̀ yẹn pé àwọn ọmọ tí ń yan sójà yẹn náà lóṣù méjì wọ́n máa fi kó owó tiwọn tí wọ́n máa owó tí wọ́n fi kó owó tiwọn àwọn ni ò lè sáìnì ẹ rí i pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pa wọ́n ẹ rí i pé ọ̀rọ̀ nàìjíríà yóò lójútu ẹ rí i kí wọ́n sọ wípé ìgbésùnmọ̀ mi ó ń pa fún pàtì wọn ó ń pa àwọn ìmọ̀ níyàmọ́ ẹ rí i pé gbogbo everything yóò lọlẹ̀ yóò wọlẹ̀ sìn
1: bí
0: o fi apẹ bá mi ọlọ́run ní fi wá sílẹ̀
1: ṣùgbọ́n
0: gbogbo ìtàn sọ pé ìjọba mọ tó yẹ kẹ́ ṣe yẹ àwa lọ́gbọ́n ni àmọ̀wé àní agbára ọgbára ní àlágbára ṣùgbọ́n tíjọba àti gbogbo ọmọ nàìjíríà bá dìbò lórí ilé irú bàbá fẹmi falana tó jẹ oníjàgbára kí ẹ pé àwọn èèyàn bíi tí wọn mọra kí wọn kò tẹsí lọ sílé ìgbìmọ asòrin kí ẹ gbọ ọ yẹ yẹ wò ọlọrun ní lẹyìn wa
1: o. àmì ẹ̀ṣẹ̀ gọ́sà ẹ̀ṣà ẹja máa gé pépè ẹ̀dákun èrò pọ̀ lójú là wá ẹ̀ṣẹ̀ gọ́ ẹ̀ló.
2: ẹ̀ka àárọ̀ alájà fàtàlùdé ló ń sọ láti bàbá pẹ́ẹ́sì àkẹ́rẹ́dé.
1: ẹ̀ka àbọ̀sà.
2: tí èmi náà fẹ́ sọ lérò ẹ̀ ni pé kí ìjọba ló sọ pé kí ọba máa pawọ́ tí ọba ti fi ìṣe ara wọn ni kí ọba mú wọn lóòyè ni torí pé kìkì ní òòyè mi fẹ́ ṣẹ̀ṣẹ̀ mú wọn lóòyè wá àwọn ń pa yín ẹ̀yìn sọ pé mú wọn lóòyè rẹ dẹ̀ kọ́ ọ wá wọ́n tún wá sọ pé ó ń dájọ́ wọn fi wọ́n lẹ̀ ìyẹn òòyè mi kéjì ni pé nígbà tí wọ́n sọ tí àwọn sí wọn sọ pé bóyá wọ́n sì jẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó wá jẹ́ pé 210 trillion ń tọ́ kí ni wọ́n sọ ń pa yẹn ọmọ kó máa ṣàkà orílẹ̀-èdè yìí o ẹ máa bí tó bọ̀.
1: ẹ ṣe gan sa 09063352 abala àgbéyẹ̀wò làwà lórí ọ̀tún
2: ìròyìn
1: bí ẹ káàárọ̀ sa. ojúmọ rí bàbá.
3: kò ní bàjẹ́ fẹ́nìkan kan wa.
1: àmì o.
3: ìjọba ẹ̀fẹ̀ mọ̀ níbàjẹ́ gbogbo olùgbò àti olùṣètò kò ní bàjẹ́ fẹ́nìkan kan wa.
1: àmì sa.
3: ẹ̀rí bíi tí àwa nàìjíríà ta bá lé ayé àwa dínúgbà tó fi ìlú ìlú wa lọ́rùn tó di pọ̀pọ̀lọpọ̀ àwọn wá sá lọ south africa tó jẹ́ pé àwa nàìjíríà la làwọn lójú south africa tí ò jẹ́ nǹkan kan tẹ́ pé àwa la làwọn lójú wọ́n ti ṣètò wọ́n tún fi gbíṣó lórí wa wọ́n kárí àwọn nìyẹn ọlọ́run nìyẹn ẹ̀sẹ̀ òkè láìpẹ́ yìí. lórí ọ̀rọ̀ ti àwọn ará òkè ọ̀yà tó jẹ́ pé àwọn ọmọ ọ̀daràn tọwọ́ ń tẹ̀ wọ́n tún dà wọ́n pọ̀ mọ́ aráàlú. ohun tèmi fẹ́ kí àwọn ọmọ south west ká máa béèrè ni pé kí ni èrò ará òkè ọ̀yà pẹ̀lú orílẹ̀-èdè yìí tó jẹ́ pé àwọn ọ̀daràn tí wọ́n ti bayé jẹ́ ni wọ́n tún túlẹ̀ sáàrin wa ará bíi wọ́n ti kọ́ gọ̀ràn wa. capital punishment tó jẹ́ pé tí wọ́n máa ṣe fún wọn kọ́ máa gbé wọn lápá gan lẹ́sẹ̀ kan máa yọ ibù kan kò yẹ kó máa rán wọn lẹ́wọ̀n. kò yẹ kó máa rán nìkan kan lẹ́wọ̀n a kà ń tún fowó ìjọba ṣòfò ni. tọ́lọ̀ bá fún mi lórí ọ̀fẹ́ bí mo fi lè wà lókè wọ́n á máa gbé wọn lápá gan lẹ́sẹ̀ ni wọ́n á máa jẹ́ra kú ni. wọ́n yẹ ká máa béèrè lọ́wọ́ àwọn òkè ọ̀yà kí ni èrò wọn pẹ̀lú wa lórílẹ̀-èdè yìí wọ́n bàlùjẹ́ tí wọ́n tún àwọn ọmọ wọn dáná tí wọ́n tún tún wọn lẹ̀ tí wọ́n tún dà pọ̀ mọ́ wa láàrin ìlú. èyí tó ń dùn mí jù ni pé bí wọ́n ṣe ń da ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ̀ lọ́run tí wọ́n tún wọn lẹ̀ sáàtì ọ̀tí ń bí lọ́dọ̀ wa lọ́pọ̀lọpọ̀ wọn tún sá wa. ìlú wọn ti bàjẹ́ wọn tún wọn bàlù bàbá oníbàbà jẹ́ ọmọ yorùbá ọlọ́run gbàdúrà wa.
1: àmì ò ẹ ṣe ń gọ́ sáà bá
3: ó dàbọ̀
1: àtọ̀ǹdẹ lẹ́wọ̀ ẹkùn ẹ̀lú ẹ káàárọ̀.
4: ẹ̀lú
1: ẹ káàárọ̀ sà.
4: ẹ káàárọ̀ ẹnjìnìá ara wọ̀.
1: ẹ pírẹsidẹ̀ntì sà.
4: ọ̀rọ̀ yóò ní dàrú o. ẹ sì kú palẹ̀ mọ́ o. ìdùnnú ayọ̀ náà fi ṣe o. oore ni yóò jẹ́ fún wa o. orúkọ mi ni àfa ẹrú ọlọ́run láti àdìyàn gasline.
1: ẹ káàbọ̀ bàbá.
4: mo dúpẹ́ kí mo tiẹ̀ wọlé láàárọ̀ yìí. kẹ́rí àkọ́kọ́ ibi tí mo kọ́ fẹ́ lọ lórí ọ̀rọ̀ ẹrùfáì. kẹ́rí ẹrùfáì olókùbà alábàárà ẹ̀. ó yóò tán o tun wa beku beku abi nkan ti mo so ye o yo tan o tun wa beku beku o lu ko wala bara e ngba ti n soro buru buru buru gugu awon tin pariwo se pe ki joba ko file ko file ko je won re ngba yen tin so so ku so tin tutu kutu ngba na lohun tin so so ku so tin tutu kutu ngba na wo se so pe ko ko ko o se pe taki si ngba na owo wa ba tan sin o wa n pariwo kebi MQ Abiola ibo dikiri ara defended ibo la dibo fun kebi lori pe dikiri ara e lo se ti mo le odun marun lori pe lati mo le gbogbo ite mi ba yan wa se se se bo na so si joba so ka oro ti o ye ko so lo so si joba so nkan to ju e wa ohun lori gbogbo awon ile ko wa leko ikaluku wa kadi kini ka ma so oro enu wa orobo to bi mo kan to ni ile to won ti ku lodo o loro ile Ọlọrun ṣaanu wa.
1: Ami ese gan sir.
4: Ṣe wa ri ejo. Ṣe wa ri lori awọn agbechumo mi. Ṣe ngbọ mi. Awọn adajọ wa lo ko wa si wahala. Ṣe ngbọ mi. Awọn adajọ wa ni. Because ngba en to ji bread. Eni ko lo sewon. Eni ti o ji suko, eni ko lo sewon. Eni to pa ayan, ṣe mu to na de declare pe lo to lo pa, ṣe wa tun ko lo sewon. Kini Bible wi, kini Quran wi. So da ba ti lo fun Ọlọrun lori lede yi. Nigeria o le roju
1: to e seun
4: governor ti won ba ni ko sign pe won ya won ti dajo enikan pe kon lo pa ti governor o sign governor ye gan terrorist ni eh bo se je ni e adura wa o gba
1: ami sir hey 09063352 ojumo re o
5: hello sir
1: hello
5: e kaaro sir
1: yes ma
5: e ku se na lo ni da mi adura yin gba mi
1: ami
5: ya muji lo so lati shagami
1: e kaabo ma
5: e jo lori oro awon emi ke fe mu ni pe tawon ole kan fe mu ni tan se mo fun lo oro pa se mo lojumo mo mo oni mo ki mo lopo won se an bu se ta puta kun olorun mo so ni fe mi won ji pelu ko olorun mo ba da bo re bo won ta re sise se pelu ogun olorun e dakun oro omo ina gbo nkan mo ni pa re dakun oro omo ina mo tun mo mu laya te mejo oro omo mo mo laya nka ba di meji lori e be ba ijoba kan so mo ile ile
6: My people, this is not Jordan Drive. Now they listen to so get better information. Won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
7: Hello, Lagos. Welcome to the Jordan Night Show, and today we'll be discussing.
8: The voices you need at work all day, every day till payday are
1: Akemiata. Ekabo sir, Mr. Akinola.
9: Ekabo sir, ku teni.
1: Yes sir.
9: Adeku palema.
1: Ayo awa ni.
9: Lori era wa agbesimo bi awon tun le pe bi afula na tawusa. Se ri teyan ba ba won ni kiri ni ka wa wo station. Wa fiyan se e ba ko lo je ni wa fiyan le si dem. Because e le bi mo wa da jo wa. Yeah, by the way, to blame on by penny. Tomatically, that you want a gentleman, go to the command that you want to be one to one bed or at the jail. It will be a good see you go to the fact on that you want to call one less a person because it won't go on the con. Around go on the con, you want to die down, you don't want to go to my babble.
1: Which
9: is so talk on the other tea, tomatically, for six or no, look, power, but they do come on up on those states on the person of who. Ọlọ́run ọlọ́run ọkùnrin ọlọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kọ́ ọ̀nà máa fara lẹ́ o. Nítorí bọ́ ti ṣe pa lára méjì nù wọn ọmọ afẹ́ kó gbu wá ni. Ọmọ afẹ́ rà lẹ̀ gbogbo ibi tó bá wọlé síbi

0: kan lo foju to be daada
1: seun se gan
0: se awon lo pa pin ko lo moju to be daada o olo afun wa se ba ni se lasun ba ni jeni ton wa
1: amin wa se gan baba e se gan sa hun oni ga awon olopa ipinle ondo ton mu awon meji bale na awon ajini bi kan mura kan dira gidi e lo e ka hello otire 0906003352
2: ekaro
1: ekaro sir
2: pẹ̀lú ẹ̀kú iṣẹ́
1: òṣìṣẹ́
2: yẹ́ nǹkan tí mi kàn mọ̀ nípa ti rú
1: orúkọ yín àti bíta tí ń pè ẹ bá ayé rédíò yẹn lálẹ́ sá.
2: Ok, Apostle Peter Adéjọpọ̀ ló kọ tèmi.
1: Láti ibo sá.
2: Láti ìjú ìṣàdá.
1: Ok, à ń gbọ́ yín bá.
2: Ohun tí mo mọ̀ ni pé nípa ti àwọn agbésùmọ̀mí tó ń gbé
1: yẹn,
2: ó gbọ́ nǹkan kan lórí afẹ́fẹ́ láìpẹ́ yìí, lóòrò ni pe àwọn soja kan wọn lọ rescue àwọn agbésùnmọ̀mí tí bọ́mbà ìbátan lójú ìyàkọ́ ẹ wo orú àwọn wọ̀nyẹn báwo náà ṣe máa pa wọn nǹkan tí nǹkan mọ̀ ni pé àwọn kan wà nínú soja kan dà àwọn kan wà tó jẹ́ pé tí a pàdípàdì fún àwọn tí wọ́n ń ṣe kí ó ṣiṣẹ́ yẹn tó ọ̀dà tí wọ́n bá gbà òun náà máa ṣiṣẹ́ lé lórí ká má wulẹ̀ dá àwọn soja wa lédi ọ̀dà kan bá gbà máa ń ṣiṣẹ́ lé lórí tó yẹ ní ká kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí àwọn èèyàn tí ó dá wà nínú sójà àwọn èèyàn tó dá kó wà bẹ́ẹ̀ tó tíyẹn bá kúrò àárẹ̀ mọ̀ wípé pípa ló yẹ fún àwọn bíbí bíbí ìgbẹ́nu yẹ kíjọba ní mobile court tó jẹ́ pé ẹjọ́ àwọn agbésùnmọ̀mí nìkan máa máa pé ká má ti gún wọn báyìí lójú ẹsẹ̀ kan ṣẹjọ́ wọn ní tó bá ti pa àyàn tán ṣe kán pa owó náà lójú ẹsẹ̀ wọn ti dínkù kò ní jẹ́ pé bóyá àpá àwọn àkúwọn tó bẹ̀rẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n àtúnlọ máa fi oúnjẹ nàìjíríà tó yẹ káwọn
1: èèyàn
2: fi jẹ àti máa fi bọ́ àwọn ọ̀daràn ṣé mọ nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ràn wá lọ́wọ́ adẹ́gbà lórílẹ̀-èdè èdè ṣá ẹgbẹ́ lábínú ẹgbẹ́ ẹgbẹ́ sọ nǹkan lánàá pé ó dàbẹ́ ni pé ẹnìkan tí yóò sọ ìgbẹ́ ti pẹ́ olórin pé wọ́n rí he wálé mílẹ̀kùn amos ẹgbẹ́ ṣètò ọ̀tọ̀ ni àbí báwo ni.
1: Ó kàn kò sọ pé bàbá òun ó kàn sọ ni ó sọ ọdún tí ó ti lọ ni ó dẹ̀ ní òun ti ṣe ń tẹ̀síwájú. Ó kàn sọ̀rọ̀ nípa
2: ti ẹ̀ ìrọ̀
1: ẹ ṣe gan sa ẹja máa lo àsìkò tí kò wá ní pàpàmọ́ra láàárọ̀ lórí ọ̀tún ìwé ìròyìn eré gbogbo tún di lọ́la lágbára elédùnmarè títí ọ̀la ọ̀hún àtẹ̀mí àtẹ̀yìn àní gbọ́lá burú síra wà kádúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ wa láàárọ̀ peter ọláníyì àti ọ̀gá wa razak adéjàre ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ lórúkọ mi mc ìràwọ̀ yín náà rí àgbàlagbà ọmọdé tí ń pẹ́ bẹ́ẹ̀ bàbá ẹ̀ ló kọ lóòrọ̀ tòní mo yọ ọ́ ọlọ́run ọba mi sáyẹ̀nsì òní ó sàn wàhálà àná ọlọ́run ọba.

0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM ọba ìjẹ́jọ́.
3: Ọ̀ta fàsókè yìí dòbòrí bọ̀bá yìí ò rí ọ kedere ní tọ̀rú wọ̀ jáwọ́ níkà is the best.

0: bá ní kí n wá sọ fún ọ léleyìí ni pé ṣíwọ ẹkọ torí ò máa dá èrè padà sínú iṣẹ ó wá sọ fún ẹ lánàá mo wí pé ó ní tán bá ti yọ èrè kúrò nínú iṣẹ ìṣẹ náà máa fi ń rọpò ẹ láṣọ àlèyàn fi ń lọ tá máa làágùn tá padà dé tí ò ní rí nǹkan kan tọka sí ó wá gbàdúrà fún ọ lánàá yẹn gan pé ẹmí ìṣẹ tó wọnú iṣẹ ẹ èyí tó jẹ kí ayé ẹ máa dàrú kí olúwa kó bá mi lè jáde sórí gbogbo ibi tí ìṣẹ bá ti wà ènìyàn máa bọ sí ilẹ líle tó bá rí ẹni tí wọn tata ní ọfà ìṣẹ má gbàgbé o sami 11 ó ní àwọn ènìyàn búburú jókòó wọn fi ọfà wọn sùn ní ojú ọsán ní òkùnkùn láti ta sí ọlọkàn pípé ọfà tí wọn ń ta yẹ ó ní orúkọ tí gbogbo wọn ń jẹ ṣùgbọn èyí tó burú jù ọfà mẹta tó burú jù tó lè ba iṣẹ No. 1 ọfà ìpọnjú No. 2 ọfà ìṣẹ No. 3 ọfà ìnilára sórí tí ọfà mẹtẹẹta ẹ bá ti lè ba iṣẹ gbà mí gbọ gbogbo ohun tó wù kó máa ṣe kò ní lójútu ó dẹ sọ fún ọ mo ní àti ṣẹun àti òwò o kankan náà ní méjèèjì túmọ sí ó wá sọ fún ọ pé ọmọ bíbí gan òwò ni òwò gan ni so tí mo bá ń dárúkọ òwò ó ìkúròdù àwọn ọmọ ẹ mọ pé òwò tí olúwa ní kò ṣe ni dáṣúwà ló fi jẹ wípé àwọn bàbá máa ń gbàdúrà pé owó ọmọ ẹ àṣeyè ló máa ṣe o ó máa pè é tó bá wá rí pé nínú ìrìn àṣìṣe àbíyamọ àwọn ọmọ ẹ ò ní ọfà kan ló ti bà wọn sórí ibi tí ọfà ìṣe bá wà ibi tí ọfà ìpọjú bá wà ibi tí ọfà ìnira bá wà ìdùnnú kìí sí ń bẹ tó bá ti rí wípé ọmọ ẹ ò múnú ẹ dùn má rò wípé ọmọ yẹn ni wọn attack iṣẹ àbíyamọ ẹ ò ní wọn attack wọn àdẹfẹ kó lérè ni torí ohun tí olúwa fi pamọ sínú gbogbo iṣẹ ò náà ń pè ní èrè tó tán bá ti ta lọfà èrè ẹ ni wọn fẹ yọ wọn ò fẹ kí ìlágùn ẹ kó lérè wọn ò fẹ kí iṣẹ lórí ọmọ kó lérè wọn ò fẹ kí ìgbìyànjú ẹ lórí ìgbéyàwó kó lé èrè èrè yẹn ni ọ̀tá ò fi gbogbo ara fẹ́ràn torí wọ́n mọ̀ wípé nínú èrè tó wà nínú iṣẹ́ ibẹ̀ nira wà àyànmọ́ ẹ ti máa tàn ibẹ̀ nira wà àwọn ọmọ ẹ ti máa tàn ohun tí wọ́n àtàkì nìyẹn ọmọ mi ó tán àtàkì nínú ayé rẹ̀ ó lè mí àti ẹ fi ń gba àwẹ̀ mo dẹ̀ sọ fún ẹ pé nínú àwọn àdúrà tí à ń gbà yẹ àábà fi parí ẹ̀ lọ́jọ́ Friday ọfà ìṣẹ́ tó ba iṣẹ́ mi tí ò fi fún mi láyọ̀ mọ́ ẹ jáde mọ́mì ọfà ìṣẹ́ ti ba iṣẹ́ yẹ wo ló fi ń jẹ gbèsè díẹ̀ ọfà ìṣẹ́ ti ba àwọn iṣẹ́ àbíyamọ ẹ ó làwọn ọmọ ẹ ò fi fún ẹ láyọ̀ mọ́ ọfà ìṣẹ́ ti ba ìgbéyàwó ẹ ó lẹ́yìn méjèèjì fi jọ ń dùú tí kan ò gbé kan sórí tí ọfà ìṣẹ́ bá ba ìgbéyàwó ayé àwọn yẹn máa dè kan ò gbé kan bí òwú jàngó bí ọfà ìṣẹ́ bá ba ilé ọmọ ẹ gbogbo ọmọ tó bá ti bẹ̀ jáde wọn ní níláárí o wọn kàn máa rí wọn pé wọn ṣiṣẹ́ ìkan ò gbé kan bí òwú jàngó ni bá gbọ́ ìṣẹ́ ò ní kó o má gbàdúrà ohun tó wí ni pé kó o má ríran rohùn láṣọ àní bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin ò mọ òtítọ́ òtítọ́ ló máa gbà ẹ́ lọ́wọ́ ogun tó ń jà ọ̀tá ò ní kó o má gbàdúrà ohun tó ní kó o má mọ̀ ni òtítọ́ kò fẹ́ kó o mọ òtítọ́ tó máa tú ẹ lẹ̀ o ló jẹ́ kí n máa gbìyànjú àti sọ fún ọ délẹ̀ báyìí pé ọfà kan wà tí wọ́n ń pè ní ọfà ìṣẹ́ ọfà kan wà tí wọ́n ń pè ní ọfà ìpọ́njú.
1: Show and today we'll be discussing
2: the voices you need at work all day every day till payday.
0: Iṣẹ́ àti òwò ẹ mo dẹ̀ ti ṣàlàyé ẹ̀ fún ẹ ó ní wọ́n so pé ẹ tó bá ti di wọ́n kórìíra ẹ àwọn èèyàn máa bínú ẹ láì nídìí.
3: On social media, Facebook, Jordan105.5FM, Twitter.
0: Well, I need the offer is sending you. No. 3, be offer is sending you to Bao, you know, lower law, Ubeni, only real lower, Uluawa so we pay, Ufe die on lower, Bada, Uluawa looking low, Badua, Siururu, if you lay lower, no Joe Friday, Uma die on lower, Bada, see a lower. Ẹnìkan bẹ́ẹ̀ ni ọfà ìṣẹ́ kì í jẹ́ kí èèyàn rí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni ibi tí ọfà ìṣẹ́ bá ti wà olóore a máa rí èèyàn mojú ni ibi tí ọfà ìṣẹ́ bá ti wà aláàánú a máa rí èèyàn mojú ni ó lè mọ̀.
3: Jordan 105 FM Instagram Jordan 105 FM Lagos.
0: Wọ́n kàn máa rí wípé iṣẹ́.
3: Listen on the go at www.
0: Kì í jẹ́ kí èèyàn rí ìrànlọ́wọ́ gidi gbà. Àmọ́ mi mi ò gbọ́ tí mo sú o la máa gbà. Ìrànlọ́wọ́ tí ò lè tán ìṣẹ́ yẹ o ni ó máa wá àfi tí ayé ẹ.

0: gbagbagbara ti ìrànlọ́wọ́ ẹ bá ju ẹ̀mí ìṣẹ́ tó wà nínú ayé rẹ lọ. Alida Wapake Azelida Braboseta, mo bá ẹ̀mí ìṣẹ́ wí nínú ayé ẹ̀yẹ tẹ́ ń gbọ́ yìí. Èmi wòlíì rẹ tí mo ń fàdúrà sí ẹ wọlé lọ́sùn, iná ní ń bẹ gbàdúrà pé ẹ̀mí ìṣẹ́ jáde, ẹ̀mí ìṣẹ́ jáde, ẹ̀mí ìṣẹ́ jáde, ẹ̀mí ìṣẹ́ jáde. Sóri mo bá ti rí ẹni tí ẹ̀mí ìṣẹ́ wà nínú ayé ẹ̀, ibi àlá ẹ̀ wo ló ti máa mọ̀. Yo ma
1: what's Jordan 105 FM
0: oloku to mama je be ni mami ba ba ti le ti e mo be o ni mo wa kan ri wi pe ikan o ba kan mo lowo e ma gba
2: listen now
0: turn up is Jordan to le je ki aye eniyan o ja gbangba iran lowo akuse una lo ma ri eni o lead 1 million ti won fun 100,000 iran lowo ye o ni le
2: entrepreneur.
1: Get on the train, follow us on social media, follow us on social
0: gogo to wa laye ka e egbo sa
1: Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos.
0: Listen. Bẹ́ẹ̀ bá rí ẹni tá a tì máa tì mọ́ lè ṣe, a wà láàárín àwọn ènìyàn tí ò lè ràn lọ́wọ́. Gbogbo àwọn tí ò lè.
1: In undergo at www.jordan105fm105.

0: Banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish ohun ni 411-01-01-89-85-252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí Psalm 50:5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo mi yẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdá mẹ́wàá yín ẹ fi ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ palẹ̀ àwọn àká nọmba yẹn ẹ fi nǹkan tẹ́ bá ní síbẹ̀ ní èmi gangan ṣe pàtàkì mo sọ ohun tó fún wa tó kéré jù á wà láwọn special program
1: ẹjọ́
0: yẹn wà ní àkókò
1: yìí
0: ẹ jẹ́ ká jọ gbàdúrà pọ̀pọ̀ tí wa ò ní dàrú gbogbo ẹni tó gbọ́ mi
1: ilẹ̀kùn
0: tó ti tì ó máa ṣí àwọn ọmọ rẹ̀ máa rá láàánú ó ní fàìsàn parí ayé rẹ̀ wà á dẹ̀ rógbòlò in Jesus name.
2: Ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
3: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ ipade hour of possibility, laago meso owuro daago kan osan, ojo Friday keji lososu ni so oru ma nwaye, laago mewa ale, esin ojo osin mi ma nbere laago mewa owuro daago meji abo osan, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College Okeota ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade half possibility laago meso owuro daago kan osan Friday to kẹyin osu ni so oru laago mewa ale aago mewa owuro daago meji abo osan lesin ojo Sunday ma nwaye o farahan lawon pade adua won yi oro re a sese Prophet MS Fabiyin JP loluwa nlo
4: fara lowo adua 0912628812 tabi 0805027562 eko lo pe 0706994992
3: lo ko jesu temi o se se
5: from Lagos this is
6: Jordan.
7: This is Jordan 105.5
8: station with the voice for

0: ni fun Olorun orun.
1: Hallelujah.
0: Mo wi le kan si pe ogun ni fun Eledumare.
1: Hallelujah.
0: Gbogbo eyin omo Olorun te n gbo mi loni e ni foju sikun omo.
1: Amen.
0: Gbogbo eyin omo Olorun te n gbo mi loni ayo yin ko ni di baje.
1: Amen.
0: Gbogbo eyin omo Olorun te n gbo mi loni gbogbo ibi ti ipata tin tayin lese Olorun a bu ororo si.
1: Amen.
0: Gbogbo omo Olorun to n gbo mi loni eni tun so bi po ni serere ko ni dale.
1: Amen.
0: Mo gbadua fun o nibi kim to tin gbo mi loni alaanu ayanmo ko wa ori.
1: Amen.
0: Mo gbadua fun to tin gbo mi loni bi Oluwa ti wa ti emi re wa eri nla ko te Olowo.
1: Amen.
0: Mo gbadua fun mi to tin gbo mi loni pe Olorun awon woli ko to aye re se.
1: Amen.
0: Mo gbadua fun loni ohun to n gba Olorun gbo ninu odun yi to ti ko lati je lori pe o fe je to ri se agba lati se won ko bale o ko bale o ko bale o ko bale o ko bale o Alaanu ni Oluwa nibi ti ise pupo ba wa anu a ma re koja toruko Jesu anu bale o oruko mi ni woli Olare waju ba nkole aroli obadare mo pa se sunu aye re pe ohun bi kibi to tin gbo mi loni ayo re ko ni di banuja bo se ma ri ni e egbe eyan omo Olorun lati nu ijo Christ World Gospel Ministry ni Bakare Street ni beside Jonathan Estate ni Igondo Genesis Bus Stop ni Petrocam ibe lati pe ni seyo Olofin egbeda mo le so fun wi pe Oluwa ni eto fun o mo le so fun wi pe Olorun ni eto fun eyan mo re mo le so fun wi pe Oluwa ohun to ko nipa re yo se.
1: Amen.
0: Ohun ta ko nipa re yo se.
1: Amen.
0: Awon alagidi to nla nigba to wa ni odo ti iwo le ti gba Olorun gbo pe ko to di eji kan iran ya ti se sugbon ti awon iran yi o ti se loruko Jesu agbara ti ase imuse jo mo so pe ta lo soro ijajo lanu sami agbara imuse bale o.
1: Amen.
0: Agbara imuse bale o.
1: Amen.
0: Agbara imuse bale o.
1: Amen.
0: Genesis ori kini verse 28 o to so ni pe oni ko ma ka ma po si ka si gba ile oni which be fruitful and replenishing the heart until oro Olorun so nipa re leleyi verse 28 je wa nu Oluwa nipa to je eyan
1: to blessed them
0: and the Lord blessed them
1: and God said unto them
0: and the Lord said to them
1: be fruitful
0: and multiply
1: and replenish the earth
0: and replenish the earth
1: and subdue it
0: and
1: have dominion over the fish of the sea
0: over
1: the fowl of the air
0: and over the fowl of the air
1: and over every living
0: thing
1: that moveth upon the earth
0: Olorun lo soro ki ise yen o. Oluwa lo soro ki ise nikoko o. Ala so se de ni. O ti so wi pe ase to nfun ni pe ko teri aye ba. Ase to fun ni pe ko gba ile ko gba orilede. Ase to fun ni pe ki o fi wa so lori gbogbo to dani. So ala wo lo wa ri iran wo lo wa ri si o. Ki lo wa so to boko je? Ileri Olorun nipa re ohun to ti so ni o de se.
1: Amen.
0: Egbo oga listen to me ba se ni Nigeria buru to yi amun yan ma sa se yori amun yan ma ndo lola iwo lo ni gba ki ala buruku ko se li olori iwo lo ni gba fun ti woli yen so ti o da si o ko se li olori iwo lo ni gba fun ero buruku to wa si olokan ko se li olori Olorun ti awa nsin olotito ni se ami meta bi to wa gbogbo to gba ayo re kuro gbogbo to ku to te ori re ba gbogbo to je ko gbagbo ninu ileri Olorun ninu o ore si o Oluwa dana sun
1: amen
0: lei fun to ba je pon ni gbogbo gbagbo ni o to ka oro Olorun wa yi o wi pe ileri Olorun fun eniyan ko le ye eyan fun ara re lo ni so pe ohun fa ki ileri Olorun ma se ninu aye ohun je ki so lei fun o baba ki le so yi e mo ti mo nla koja ki lo nla koja to nlagba joro Olorun lo ki lo nla koja to gaju ileri Olorun lo ki lo nla koja to nlagba ju Olorun fa re lo ko si se bi wo fara de boje ta yo mo ẹni tó ní kó máa bọ̀ láyé tó dá ọ ṣé kò ní ní plan fún ọ dáadáa kó máa bọ̀ ni ṣé ìwọ tó ń gbọ́ mi ṣó lè dá iléeṣẹ́ kan sílẹ̀ kó má ní plan kò possible o bá ti lè mọ́ kó bẹ̀rẹ̀ owó kan àbí ọjà kan o ti ní plan lórí ẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe èrè báyìí mo fẹ́ jẹ so plan ni ọlọ́run ló wà ó wà nínú agenda ọlọ́run so ohun tó jẹ́ kó o rò báyà ọlọ́run ti gbàgbé ẹ̀ ni pé àwọn ìlàkọjá rẹ ò dẹ̀ dá ohun tọ́lọ́run bá sọ dúró ọlọ́run kì í ṣe tó máa sọ̀rọ̀ lánàá tádùn nípò ti yí padà ohun tó sọ lánàá yẹn ó dúró lónìí ó dúró lọ́la èèyàn ló máa ń yí ìlérí padà bàbá tèmi ọlọ́run tí ìwọ mọ̀ tí èmi àti ẹjọ́ mọ̀ kì í yí ìlérí padà gbogbo àwọn tí mo rí tó ṣe ìlérí fún ọ̀rọ̀ ọlọ́run mi ò gbẹ́ nìkan tó padà kábàámọ̀ ẹ̀ ó sọ fúlámù kó máa bímọ ọjọ́ ti lọ lórí ẹ̀ ó padà bímọ anna náà padà bímọ sarah náà padà bímọ ìyàwó sakaya elizabeth ó padà bímọ ta ló lóhùn rí tó ta ló ṣe ìlérí fún tó múṣẹ nígbà tí ìṣe ní àfádà wa nígbà tí ìṣe bàbá ayé ti ń purọ nígbà tí ìṣe èèyàn lásán òdodo ni ọ̀rọ̀ rẹ̀ ohun tó bá ti ẹnu rẹ̀ dáde ó ní agbára láti múṣẹ ọ̀rọ̀ lọ́run jẹ́ pé yọ wípé ó ní ìjà sọ̀rọ̀ kan tí ò múṣẹ bí ó ní àti ever spoken and not come to pass no mo gbàdúrà fún ọlọ́run ti kọ́ nípa rẹ̀ pé wà á láyé já ogun kò fẹ́ ba ọ̀nà ẹjẹ́ ni ogun kò fẹ́ da ayé ẹrú ni àwọn tó ń sọ̀rọ̀ burúkú sí ẹ létí pé ọlọ́run kì í gbàdúrà yẹn kò fẹ́ da ọ̀nà ẹrú ni mo gbàdúrà fún ọ ní orúkọ jésù ti nasareti orí tèmi àti ẹ o kò máa nígbàgbọ́dé o gbọ́ mi àwọn tó ní kò nídìí kó lọ tọ́ọ̀tì yẹn àwọn tó sọ kò nídìí kó lọ bá wòlíì àtọ́níkò nídìí ọlọ́run tó bá yọ ọlọ́run kúrò lọ́rọ̀ rẹ kì í ṣe tó dá o torí tí èèyàn bá ṣubú ọlọ́run náà ló máa kígbe pé béèyàn bá dìde àdúrà kí èèyàn máa ṣubú ọlọ́run máa gbàdúrà sí kí àwọn oníṣẹ̀ṣe pọ́n ṣe oògùn fún yàn wọ́n ti sọ nínú ọ̀rọ̀ wọn wípé o sọ òkè ajọ́ gbà fún ẹ báwọn onímọ̀lẹ́ náà wọ́n máa gbà wọ́n máa ṣe ètò àdúrà wọn fún ẹ wọ́n sọ pé kí ọlọ́run tó wà lókè ọ̀run kó fàṣẹ sí bẹ́ẹ̀ náà làwọn àránṣẹ́ ọlọ́run torí pé ẹni tó jókòó lọ́run òun ní ìdáhùn sí ohun gbogbo ní ayé àti ní ọ̀run kókó pa ọkọ rẹ papọ̀ onídìí ọlọ́run onídìí ẹ̀ ta ló lọ onídìí ẹ̀ ìwé Job kan sọ pé yíwa ó ní Job 23 verse 21 ó ní ká fara wa súnmọ́ ọlọ́run ó ní mọ̀tò bá fara wa súnmọ́ ọlọ́run tán ohun rere yóò wá wa rí iye ẹni tó bá wọ́ ọlọ́run ló rọ ọlọ́run mo gbàdúrà fún ọ ohun tó mọ gbóhùn mi lónìí tó mú kó gbóhùn mi lónìí ọlọ́run mi dá ìkólọ rẹ padà mo máa ń sọ̀rọ̀ ìkólọ yìí gan torí ọ̀pẹ ẹni tó ń ja ogun nínú ayé ìkólọ wọn ni ọ̀tá kó lọ ọ̀tọ̀ ọ̀pọ̀ àwọn tó ń jìyà nínú ayé ọ̀pọ̀ àwọn tó ń lógo tó ń rógo ẹlò dálẹ́ ìkólọ lọ́tà ṣe fún wọn ọ̀tá máa fẹ́ ń gba ohun tó bá dáa ó dẹ̀ máa fẹ́ ń ba ohun tó bá dáa jẹ́ ìwọ ló nípa kí ọ̀tá kó ba ohun tó dáa jẹ́ nínú ayé rẹ gbọ́ mi o àmì méje ni o kò sí distance nínú ẹ̀mí o báyọ̀ ń gbọ́ mi ní Èkó ò ń gbọ́ mi ní Ìbàdàn ò ń gbọ́ mi ní Ìjẹ̀bú òde ò ń gbọ́ mi lábẹ́ ibi kíbi kó tún máa gbọ́ mi ara mi sí ọ ni o tí kú kọjá àjínde ara mi sí ọ ni kò ogun tó ń jà yín ò lè pa ẹ́ kí ni dọ́tọ̀ sọ fún ẹ gan kí ni sọ fún ẹ pé ẹ ò lè bímọ ẹ̀ta ló sọ fún ẹ pé ò lè lọ́kọ òun wo èjì ẹ òun wo táìmù pé ó ti dàgbà gbàgbé ẹ tọ́lọ́run ò bá ti lọ́kọ fún ẹ láyé wọn ò ní bí ọ the fact pé wọ́n bí ọ ẹnìkan wà tó kọ́ mọ́ ẹ pé òun ló máa jáde lórí ẹ bàbá mi ò lówó lọ́wọ́ ọlọ́run ò lè dá ọ oògùn tá a kọ nínú ẹsẹ̀ tá a kà yẹn ni ó ní I've given you power to subdue the earth subdue means pé you are in charge you are in control báwo lọmọ ọba ti máa máa ráhùn gbọ́ tí ò bá gba àwọn ọ̀rọ̀ yìí gbọ́ ìmúṣẹ àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò lè ṣẹlẹ̀ ó náà ti gba àwọn ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ṣáájú kí ìmúṣẹ ohun tá a kọ nípa rẹ kó lè ṣẹlẹ̀ the bible says that the word of the lord is yea and amen there is nothing you want to become and have the foundation of it is the word of god if the word of god is basically endowed with in your life you will see that you will do exceedingly well can I prophesy upon your life àwọn ilẹ̀kùn tó tàbí ohun ti tì mọ́ obìnrin bàbá yìí dìde lórí ẹsẹ̀ sàmì fò sókè lẹ́ẹ̀mẹta lọ́kọ jésù ilẹ̀kùn yẹn sí.
1: Ami.
0: Don't give up on yourself. Jẹ́ kí n ṣe lé fún ẹ bá tomorrow bá ṣe lẹ́nu mi dùn àbí àwọn wòlíì títí dé éjì tí lè rí ọlọ́run bẹ̀ sí í ṣe nínú ayé mọ́sẹ̀ 80 years ni. 30 years ni mo se wa to ba de ba ni mi ni aro ti tan sakaraya to se na onu ni temple ni Jerusalem ati yawo e ile na number ti se na yi wa te do be ti something sa ni ti be te go obi mo until 90 to ba ni ko fi wo sakoda to ni ko fi bo medically it is proven wrong but the word of the Lord cannot be aborted on any circumstances. The word of the Lord is yea and amen. Mama bamsa ki wa ni soro ti e wo on soro lu sa ye must dey dalara lari 80 years. So only ma ba mi pe baba ki le so yi o wo to teach you 30 something years o teach you 20 something years o teach you 40 something years 50 years o wa run ko velo para bi ise ba daru agbalohun ni agbala tutu se yen to bi ona ba daru agbalohun ni agbala ti tu ise yen do bo si ogun to le tolorun o kawo e aye wa ni juju ko nkan ko sele nu aye gbogbo e was not working o de soro ko soso everything that you need o de pose to pada eni eni mo mo pe o si akiesi e eni eni mo so be je to bi to eni to fi owo airi gbe aye duro eni to soro ta aye wa si mu sha ti emi nu re o fi di wo mule eni eni mo so ni pa re loruko oluwa ni mo gbadura fun ati mi bara mi loruko jesu o ni satan o
1: amen
0: ha ani aro mi si olale yi di ni do on wo o ni di kan mi ju pe te ti ko gbo mi emi ni a woli olare waju ba kole omo to olorun pe latomodun mejo ti pe da fun di sisi ka kiri aye America, London, everywhere. Si o go fe le du mare. Mo le so fun wi pe olorun le mu la teyin wa suwaju iru awa yi a ki se atare for dide awa koja are fo awon to poor to gba wa pe a poor ṣugbọn ni pata ba Jesu yi pade pata ba olorun yi pade olorun alaanu yi olorun olore yi olorun atoye ni se yi baba ti ki ro ki ti ki n wa siyan bi yan se ri baba to fi anu re re koja ilera wa lo eni eni mo so nipa baba mi anti mi foko balẹ ireti n be fun o kalima halibu kwalimihina ileri n be fun o ti o ba le pade mi ni ojo Sunday on the 12th ni July ta wa ninu e ni ago mejo karoba auda ororo ni olori aye re lo de yi pada je ki saraye fun o Sunday ye isi mata nunu eyo kan ni o auda ororo ni olori lori auda si olowo adada si olese ona mata ni ori e owo e ese ipade yi ọsẹ mẹta ni Sunday mẹta ni old kò dẹ dá kó miss kankan bẹ òróró má jẹmú tá máa ń gbàdúrà sílẹ̀ kan lọ́dún gbogbo àwọn èèyàn ló ń jẹ́rìí ní Sunday on the 5th tó kọjá July yìí àwọn tí ò bímọ àwọn tí ò tàrọ báyà ìrètí ti pé fún wọn wọn jáde láti yin ọlọ́run lógo ìwọ náà dẹ̀ máa yin ọlọ́run lógo mọ ní ìwọ náà yin ọlọ́run lógo bàbá ibo ni chọ́ọ̀chì wà Bakare Street wọ bí ele isoro ikede o ele ti ju kede lo oluwa lo ran mi si o mo n ba nu oluwa soro ba o soro o n to mu ko gbo mi loni tumo si bi pe iwo yi la ran mi si o le ma le wa lo o le ma se kan mi nigba to n gbo mi sugbon emi kan je ko gbo loni tumo si pe o wa lara won baba alagba ni mi church mi mo joye joye le fi esi le jajo gbadua ma jemu a ma gbe ogun mi ni ọjọ́ Sunday Bakare Street tó bá ń bọ̀ tó bá ti dé ìdímù ìṣẹ́rí ní ẹgbẹ́ ní roundabout face ọ̀nà Igando Genesis bus stop ní Petrocam Drombe gbé ọ̀kadà sọpọ̀ lọ sí Bakare Street ní chọ́ọ̀tì wòlíì ìbánkọ́lé agbè ẹ̀dẹ́bẹ̀ wo bí tó bá ń gbà láti yànnà pẹ́jà o lè dúró ní okùn ọlá bus stop láti okùn ọlá bus stop sọpọ̀ lọ sí Bakare Street wọ́n gbé ọ lọ́bẹ̀ wani Bakare lo nlo lati gate to ba bo lati kino poruko bi to ba bo lati sango won gbe ode gate lati gate gbe okada ni o lo si Bakare Street wo bi o le pe awon number yi fun baba bawo la se ma debe tori gbogbo to fe pare ni lori iran ororo e ma fun awon ajaga ni o to fe kure lori ma jamu pa gbogbo yi mi awo kan lo kogun wole emi lo kogun wole emi na ma le jade agbara yo pade agbara ikan da ta fun awon jesus da oluwa ati fun ni oruko kan pe ni oruko re yi baba ko ma wole awon ti nbe ninu omi ati ninu ile ẹgbà tó dojú kọ ẹ gan mọ̀ pé tí àwọn wòlíì aláṣẹ bá dojú kọ ẹ wọn fi òwe lẹ torí má jẹmú àmàgbé má jẹmú mi olùfẹ ibi kíbi tó lè tí máa gbọ mi pé àwọn nọmba yìí wòlíì ẹ gbàdúrà fún mi pé nọmba yẹn tí màá fi gbé o 24 hours ó wà open títí màá fi gbé máa pè ẹyin 300 ẹ pè nọmba yẹn bàbá wòlíì báwo la ṣe máa débẹ àárọ sunday aago mẹjọ ni kò ti jíde gbọ mi o 081 32 38 9415 081 32 38 9415 091 58 99 4696 091 58 99 4696 pe àwọn nọmba méjèèjì yẹn fẹmi ni mo ní wọn wà á pè títí màá fi gbé ní kò pè bàbá báwo la ṣe máa débẹ ní ojú agbára rẹ àwọn èèyàn máa fẹ ó yẹ kára tí máa fún ẹ bó ṣe ń gbóhùn mi pé ọjọ ìgbédìde rẹ ní ọjọ sunday yẹn jẹ ọjọ kejìlá ni jésù ní èèyàn méjìlá nínú àwọn àpọ́sọ́lì èèyàn méjìlá nínú àwọn ọ̀run ìsọ̀rọ̀ náà ní èèyàn méjìlá àmọ́jẹ̀mú ìgbédìde ni mo fẹ́ kó wà ńbẹ̀ bàbá fọ̀rọ̀ church ńlẹ̀ ọ̀rọ̀ ilé ìjọ̀rọ̀ church ìpè wòlíì ló ń pè ọ́ májẹ̀mú ló ń invite yẹ wọ́ ẹni tó bá bọlá fún májẹ̀mú májẹ̀mú máa bọlá fún ní ọjọ́ sunday yẹn bàbá bá ara ṣe máa débẹ̀ àwọn nǹkan méje ló dẹ̀ máa ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ ẹ̀yin tí ayé gbé àìsàn sínú ayé yín àìsàn yẹn máa lọ nọmba two gbogbo ẹyin tó nà yín ti dàrú pátápátá ẹ̀rọ kọ́ lẹ o bí n bá tí a lè gbé ọwọ́ lé ọ gbogbo tó dàrú yẹn á tó padà nọmba three gbogbo ẹyin tí ẹ fẹ́ travel tẹ̀fẹ́ lọ lóyìnbó tí embassy sáré jẹ́ ti ní gbogbo ògbà àsìkò ti tó wọn lè rí jẹ́ ti ẹ mọ́ o torí agbára yóò pààrọ̀ ọwọ́ padà nọmba four gbogbo ẹyin tí ẹ wojú ọlọ́run fún ọmọ ọlọ́run fún mi ní orí ọ̀fẹ́ yẹn àwọn èèyàn ti bí bẹ́ta ń bí wọ́n ti bí bẹ́ẹ̀ jì ń bí rẹpẹtẹ àwọn títọ́ tó sọ wípé wọn lè ẹ́bà gbóyún wọn gbó ìyàwó tèmi gan dọ́tọ̀ ni kò lè bímọ ó padà bímọ méjì fún mi so gbàgbé gbogbo wọn yẹn má parẹ́ jáàjọ gbàdúrà ní 12 o'clock ní ọjọ́ sunday ní on the 12 ọjọ́ sunday ní aago mẹ́jọ ní àárọ̀ pé àwọn nọmba méjèèjì tó jẹ́ tèmi yẹn kí bàbá báwo mo ṣe máa débẹ̀ gbọ́ 081 32 38 9415 081 58 99 4696 pe àwọn nọmba méjèèjì yẹn pé bàbá báwo la ṣe máa débẹ̀ pé ẹ̀yin 300 gbọ́ tẹ́tí kò gbọ́ mi o tó o bá ti dé lọ́jọ́ sunday yẹn ní aago mẹ́jọ béèrè pásọ joshua kan fún ẹ ní nọmba mo fẹ́ rí ọ wọ́n nà wọ́n máa dẹ́ lóhùn bàbá rédíò mo ti wá mo gbọ́ irú rédíò ni ẹ mo fẹ́ rí bàbá wọ́n kọ orúkọ ẹ sílẹ̀ wọ́n fẹ́ rí nọ́mbà abati parí bounce màá bó tí o kẹ́ pọ̀ tó máa dá yín lóhùn kó o lè mọ̀ wípé àwọn wòlíì eléyìí kì wòlíì tó mọ̀ máa guess don't wo kó o lè mọ̀ péré lọ olúwa bí ogun bá ń le àwọn wòlíì lọ́nà máa lo kò sẹ́ni tó máa sọ pé òun rọ́nà orí bó sọ kalẹ̀ wá bìlíbà òun ẹ̀yàn náà ló máa gbọ́dọ̀ lò so mo lè gba jésù gbọ́ pé ó máa lò mí fún ẹ wà á bèrè pásọ joshua wọn fẹ ní nọmba ẹyin 300 ní aago mẹjọ mẹjọ sunday ní bakere street ní petrocan bus stop along igando road ìṣèjọba fi dimu why find your way to that address simple omurigatimo kódà ti dé dimu ìṣèjọba ń dàbọ̀ tu yẹn tó àsọnà igando béèrè petrocan bus stop ní genesis bus stop yẹn wọn gbé ọ láti bẹ wá sí bakere street ẹ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ láti ibi kíbi tó bá ti ń bọ̀ láti gbẹ́dá okùn ọlá gate anywhere dimu láti kọ̀tún wọn gbé ẹ débẹ̀ jẹ́ sọ fún ọ pé àwọn nọmba yìí bàbá báwo mo ṣe máa débẹ̀ 081 32 38 9415 081 58 99 4696 gbọ́ mi ohun kanu tí yóò ṣẹlẹ̀ ní ọjọ́ sunday jẹ́ sọ fún ọ ìkólọ ọ̀rẹ́ àpadà ní ìlọ́po méje bíbélì ní tábà mú o lè ó ní ìlọ́po méje ohun tó bá dín ni yóò dá padà so nkẹ́ni tó dáwọn aṣẹ́ni ẹjọ́ sunday yẹn o nọmba 5 tí yóò ṣe yóò fi aṣọ ògo wọ̀n ẹ́ á bọ́ aṣọ òṣìlọ́rùn ẹ́ Esa eni mi lowo akisa lo nwo ogun ni eni mi laso oluwa ti laso gidi ba akisa lo nwo mu gba kesi kan nigba kan okunrin e ko si ata to ba wo aya sa ni ato bo ala na bo wo loni ato aya tori pe emi were lo nba lo emi akisa lo nba lo eni mi bo ba wo so kin lara e tori pe ogo ti dagbere fun so ni ojo Sunday ye how thou go ya pada how go ya so go on kefa tolorun yo se gba mi gbogbo eyin pata te ba de ojo Sunday ye egbo on kefa tolorun yo se olorun yo ro alaanu kan so to si yin tapale osiyin mo elekeje ori ofe yo di pupo
2: music and vibes
3: awesome talk every day all day
4: Babo,
0: thou go me pada,
4: thou go me pada,
0: thy colour me pada,
4: thy colour me pada,
0: lonely ye,
4: lonely,
0: oh, yo,
5: from Lagos, this is from Lagos, this is
0: Sunday metani.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Praise the living Jesus. Oruko mi ni engineer Ademola Odunaya lati ilu Ijebode. Mo je ikan ninu awon omo joy ti mi de ma wa si program yi. Mo de nde ma nse block industry ni ilu Ijebode ta won yan mo mi dada. Bo bi o ni moto to fi ma ko block yen. But mo wa soroke yi pelu edo kan pe Oluwa ba ma se ma yo block te pe ti ba yo block bi 4 million, 3 million. Àwọn tó máa bá fi mọ́tò kó àwọn lọ́ máa gba ìdájọ́ owó yẹn. Kíní ẹ̀ ń jẹ́ ẹ̀dọ́kan fún mi. Mo ṣá wà sí bíbá. Nígbà tí mo padà sílé bí Ọlọ́run ṣe gbé aláàánú kan dìde nìyẹn tó gbé contract kan fún mi ṣá. So kí n má ṣàfọ̀rọ̀gùn, mo rí owó, mo lọ sí àpápá, mo lọ ra mọ́tò wọ́tọ̀ 16 million naira. Toyota Castor, òun náà lọ́ bí bàá. Òun mo fi wá sórókè pé lẹ́yìn náà mo tún jáde pé Olúwa mo fẹ́ kúrò lẹ́gbẹ́ millionaire kó sọ mí di billionaire lórókè yìí mo dẹ̀ kọ́ lọ́wọ́ máa ṣe because nǹkan tó ṣe ó yà mí lẹ́nu nínú family mi èmi ni mo kọ́ kọ́lé kódà mo tún kọ́ ra mọ́tò tó wọ́ more than 10 million naira so ìyẹn mo ṣe wá sórókè pé Ọlọ́run gbọ́ àdúrà lórókè ìdí ọpẹ́ mi nìyí.

0: sọ̀rọ̀. Jésù Olúwawa. Ìyípo lẹ́ẹ̀kan náà.
1: Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ kan.
0: Sọ pé aṣọ àwọn àgbà.
1: In government of the wicked.
0: Tó fi mí. Bí aláìnílò ìrànlọ́wọ́.
1: Sọyìn mi asọ́jàdọ̀ náà ní.
0: Ọmọ pé ìyá máa wà láàrin
1: olùrànlọ́wọ́. Bẹ́ẹ̀ni sir, you can be among helpers.
0: Wọ́n dẹ̀ ní rí bí ẹni tó lè
1: dé. Àdéhùn náà sí yóò sí kì í ní jẹ́.
0: Wọ́n ní tiẹ̀ ò lé.
1: Ìyàwó ni simple
0: yọ. Ọmọ mi àdè fi yá ẹ lẹ.
1: Sọ̀tún náà náà ní ibú ìjàwó
0: kọjá. Àdè lọmọ ṣe yóò yà lórí.
1: I'll be helping another person.
0: Àní ti máa mi ò lé.
1: Aṣọ
0: àwọn àgbà.
1: Ní ibú gámẹ̀.
0: Tó ń fi mí hàn
1: láàrin.
0: Inabo,
2: ọ̀rọ̀ yìí ti dé gidi.